0: unforeseen events, other people's actions, or even the inherent unpredictability of life. Understanding that what will be, is not about surrendering to a passive fate. Rather, it's about us acknowledging the limits of our influence. It's about finding balance between effort and acceptance. Now, when we understand the concept of whatever will be, we are able to free ourselves from the paralyzing fear of the unknown, chasing things of the world, thinking about how to be the biggest person, how to ride the latest cars, forgetting that each person has their own time. We realize that despite our planning and our striving, some outcomes are just beyond our grasp. They're beyond what we can think about, even in our personal lives. Let's consider relationships. No matter how much we invest in relationships, we cannot guarantee their outcomes. Friendships may drift apart. Even romantic relationships may evolve in unexpected ways. So accepting this reality would help us to approach relationships with more openness and less anxiety. It would allow us to cherish the moments that we have without clinging too tightly to a specific outcome. Understanding that whatever will be also encourages us to live more fully in the present. When we are less preoccupied with controlling every aspect of our future, then we can immerse ourselves more deeply in the here and now. That way, we are able to appreciate our current experiences, savour the joy and the meaning in our daily lives without the constant worry of what might happen tomorrow. And this way, we're even able to manage stress and anxiety, and we learn to let go of the need for absolute certainty. Understanding that whatever will surely be, teaches us resilience. It teaches us to adapt to change and the strength to face life's unpredictability with a sense of calm. Because regardless of how much you want your life to play out, whatever has been destined for you will surely be for you. And whatever is not destined for you will never be yours. Let us try to embrace the idea that whatever will be. And that's going to be the journey towards inner peace and acceptance. It would even help us to recognize our limitations and focus more on what we can control. For example, our attitude, our responses, and our actions. And by doing so, we are able to open ourselves to a life that is rich with possibility and unhindered by the need for certainty. I pray that we're able to find solace in understanding that we cannot predict every outcome, nor can we control life. I pray that the Lord will grant us resilience and grant us the understanding that whatever will surely be. That's all on today's reflection. My name is Toluwaleke Ali.
1: Efile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongolewa.
2: Asiko ti to lati gbadura gbogbo abiyamo wa
3: Isu oni jo ko gbagbe aparile ni ojo tunse Olorun oni gbagbe re tomo tomo o pa be leti nu kara bi ajere de aba soro ti jalo ara kan gudu loju ja aye ta ara ye pe gegegege o lo ba mi mu bitin gbogbo bi amo ti nbe laye ti nbe laye tomo tomo ara baba ara baba pariwo go go go go go go go very good of you baba labi amo yin wole were o Iwa tomo re ba fi fajaka de agbade ati buba. Gbogbo awon abiyamo ti wa fi mo se kan o. Wi pe gbogbo nkan ta ba ma se pe ko mo wale je eyan laye la ma se. Gbogbo nta ba ma se ta won mo wa yo fi mo wi pe abiyamo to to ni wa la ma se. Ko ma dojo ojo kan ki omo wo wo wa loju wi pe baba mama se lo to eyin le bi mi. O so be nitori pe ko ri itara abiyamo to to lara won obi re. Eye ti oro mo re o ba ka lara titi disin yi. Akoko re to ye ko ro ko tuturo iwa lo ye ko je agbateru akoko ninu aye omo re ki ani kede ko to gbagbo ninu omo re iwo lo ye ko kokko gbagbo ninu omo re nigbati Jesu wa si ile aye iya re je lara awon eni akoko to kokko kede ise re so mo wi pe ise yanu akoko ti Jesu je nigbati o wa si ile aye iya re lo je ki awon eni o gbagbo nitori gbogbo won ti wa ni bi eto egbeyawo lojiji ni gbogbo wa ni tani party Bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣègbéyàwó bẹ̀ sí mákùn nítorí kò sí wáìnì mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìyá Jésù lọ bá Jésù. Ìgbésẹ̀ tí ìyá Jésù gbé ń bẹ̀ yẹn, ó jẹ́ àmì àkọ́kọ́ wípé ó gbàgbọ́ nínú Jésù. Nígbà tí Jésù máa da lóhùn, Jésù ní màá mi. Ó ní àkókò mi ò tí tó láti máa ṣiṣẹ́ ìyanu. Síbẹ̀síbẹ̀ màmá Jésù sọ fún Jésù wípé mo gbàgbọ́ wípé o lè ṣe. A Sàmárì sọ bẹ́ẹ̀ nítorí pé mo rú ọmọ tó ní. Ẹ̀yin kan wà ẹ̀ tí ẹ̀ mọ́ rú ọmọ tẹ́ ní rárá. Iṣẹ́ ti bu àwọn abiyamọ kan lójú sà. Wọ́n tí ẹ̀ mọ́ rú ọmọ tó ń dàgbà lábẹ́ wọn. Wọ́n mọ rú ẹ̀bùn tí ń bẹ nínú ayé ọmọ tó ń dàgbà nínú ilé wọn. Wọ́n mọ rú ìpè tó wà lórí ọmọ wọn. Wọ́n sì mọ rú májẹ̀mú tó gbé wálé ayé. Tí wọ́n gbọ́ nǹkan tí ìyá Jésù tún ṣe o. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó sọ fún gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó wà ńbẹ̀ pé ìkankíkan tí ọmọ mi Jésù bá ní kẹ́ ṣe ẹṣẹ́ o. Òpẹ́ kò jìnà ní Jésù sọ omi di wáìnì. Láti ibẹ̀ yẹn ni iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbòòrò. Màmá ipa wo náà ni wọn náà ń kó sí ìgbẹ́nìdí ọmọ rẹ̀. Àdúrà mélòó ló ń gbà, ìgbésẹ̀ mélòó ló ń gbé. Ìwúrí mélòó ló ń fún ọmọ rẹ̀ pé kó gbé ìgbésẹ̀ bí akin. Màmá títí di ọ̀la wà ní àkọọ́lẹ̀ wípé ìyá Jésù ti Jésù débi re. Màmá ìwọ náà kí ni àwọn ènìyàn máa sọ nípa rẹ lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ. Ṣé o mọ̀ wípé ibi tí ènìyàn bá sá rí àdúrà dé lórí ọmọ ni ó gbádùn ọmọdé? Nítorí ayé a fẹ́ tú ọmọdé ìyá olú ọmọ ni ò gbọdọ̀ sùn lọ. Nítorí ayé ò ní fẹ́ kí ìlérí ó ṣe lórí ọmọ abiyamọ ni ò gbọdọ̀ káwọ́ gbéra. Kódà yóò sọ pé àwọn ògbọmọ lọ́wọ́ ẹni abiyamọ ni ò gbọdọ̀ túra lẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni abiyamọ ò gbọdọ̀ gbà kí ọjà abiyamọ wọn tú. Tí abiyamọ bá fi Jésù lé ọjà abiyamọ rẹ̀ ti tú nìyẹn. Tí abiyamọ bá fàṣẹyìn nínú àdúrà ọjà abiyamọ rẹ̀ ti tú nìyẹn. Tí ẹ̀mọ bá dé gbére fún abiyamọ ọjà abiyamọ rẹ̀ ti tú nìyẹn. Tí abiyamọ bá fẹ́rẹ̀ pati ju àdúrà ọlọ́mọ lọ ọjà abiyamọ rẹ̀ ti tú nìyẹn. Màmá òkú sẹ́bi àti ìwọ lọ́wọ́ o. Gbogbo àtúnyẹ tó ọmọ wípé ó yẹ kó ṣe lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí ó yá tètè sẹ́lẹ̀ ni o. Náà ìpàdé àdúrà tó fẹ́ jẹlẹ̀ ní kọ́lálẹ̀ kò lẹ́ni. Àdídì gbé tèdí kalẹ̀ fún àwọn abiyamọ tòótọ́. Jésù gbé kalẹ̀ nítorí àwọn tó ti ní ìdádúró ọjọ́ pípẹ́. Jésù gbé kalẹ̀ nítorí àwọn tí ọjọ́ orí wọn ti tọ́ jẹ wọn mọ. Ṣé owó rí láàárọ̀ yẹn fẹ́ bu oyin sínú ayé àwọn ọmọ wa? Ìdí tí wọ́n fi ní kí gbogbo ènìyàn máa mọ́yìn bọ̀ tọ́ bá ti ń bọ̀ láàárọ̀ yìí. Nítorí àdùtò sọnù Ọlọ́run fẹ́ dá padà. Náà gbé owó rẹ méjèèjì sórí ikùn rẹ. Mo sọ̀rọ̀ tàṣẹ tàṣẹ ọmọ tó tinú rẹ jáde yẹn yóò jẹ́ èèyàn. Ọmọ tó tinú rẹ jáde yẹn kò ní pọ̀fọ́lọ́. Ọmọ tó tinú rẹ jáde yẹn kò ní kọ́gbẹ́ wọlé. Ọmọ tó tinú rẹ jáde yẹn kò ní rí ọ̀sà. Ọmọ tó tinú rẹ jáde yẹn kò ní bá wọn ná ọjà tó ti tú. Ọmọ tó tinú rẹ jáde kò ní bá wọn ná ọjà ògiri gbígbẹ. Ọmọ tó tinú rẹ jáde yẹn ò ní mọ bójú rẹ. Ọmọ tó tinú rẹ jáde yẹn ọkọ àìsàn kò ní bà. Ọmọ tó tinú rẹ jáde yẹn ṣàmì màmá lórúkọ Jésù ayé ò ní bá ojú igbe o. Ọmọ tó tinú rẹ jáde pánpẹ́ ayé ò ní mu lẹ́sẹ̀. Ọmọ tó máa yé jáde nínú ọ̀fọ́lọ́ ní kí sọ fún pé ọmọ tó tinú rẹ jáde yóò kọjé yóò jẹ́ èèyàn. Ọmọ tó tinú rẹ jáde ayé ò ní kò ṣe ṣàràṣàrà sí. Ọmọ tó tinú rẹ jáde ọ̀rẹ́ ò ní gbé ṣubú o. Ọmọ tó fún ọlọ́mọ yóò padù sí ayé ìwà àtọmọ rẹ. Ogun tó múra kankankan sí ọmọ rẹ yìí yóò wọlé lójijì. Ogun ọmọ rẹ ṣẹ́wọlẹ̀ lẹ́yìn. Ayé ò ní fà kókó ọmọ rẹ ṣòfun. Ẹ̀ṣẹ̀ ìrandíran kò ní fẹ́ jẹ́ ọmọ rẹ sùn níwájú olóore. Ogun ọmọ rẹ ò ní ṣerú lábẹ́ àwọn ògo. Tàbí eléyìí ọ̀já bí ọmọ rẹ ò ní tú. Ọ̀já tó fi pọ ọmọ rẹ ló kọjá kò ní jábọ̀. Ìtú nìró ìró nìtú. Bọ́lúwá ti ń bẹ tí ẹ̀mí rẹ ń bẹ lórúkọ Jésù ọmọ rẹ ò ní jábọ̀. Aṣọ ò ní jábọ̀ lára ọmọ rẹ. Olúwa pé ìwọ àti ìṣòro níyà lọ́ni tọmọtọmọ. Wọ́n ní gbẹṣẹ́gbẹṣẹ́ ẹ̀ṣẹ́ lé ọmọ rẹ lọ́wọ́ o. Iṣẹ́ ìgbé àti ìkarun lórí ọmọ rẹ ó bàjẹ́ lẹ́ni o. Ẹjakẹ́jà kò ní domi ayé ọmọ rẹ rú o. Òkèlè rẹ ò ní ráwọn ọbẹ̀. Lórí ọmọ ò ní sunkún. Ó yẹ gbé ọpá ìbùkún tọmọtọmọ. À ń rọ́bì sí ọ láti fọ ọmọ rẹ sókè láwùjọ ọmọ ọmọ rẹ dìde. Ẹyin ọmọ rẹ máa dàkú kan lórúkọ Jésù. Ayé ò ní dáyẹ pẹ̀mọ́ yọ̀ fọmọ rẹ o. Ọmọ ẹrọ ò ní dágbé ọmọ rẹ nù. Àṣẹ lọ̀rọ̀ yọjú ẹyọ tó ń retí lórí ọmọ ó dé báyìí o. Ọjọ́ ọmọ máa gírádọ́tì yóò ṣojú rẹ. Ọjọ́ ọmọ rẹ máa ṣègbè ìyàwó yóò ṣojú rẹ o. Ọjọ́ ọmọ máa kọ́lé yóò ṣojú rẹ màmá. Ọjọ́ tọ́jú ayọ̀ bàdé kò ní bá wa ní sàré. Ọjọ́ ayọ̀ ọmọ rẹ ò ní bá ẹ lórí ẹ̀sán. Ọmọ rẹ ti ṣojú ọ̀la rẹ yóò jẹ èèyàn. Sàmí ẹlẹ́yìí ọmọ rẹ máa dàgbà. Yóò dògbò o. Iyì ọmọ rẹ ò ní rà. Ìjà ìlara kì í tábàrà ò ní rọ́gùn ọ́nìlara lórí ọmọ o. Ká ara ti pe omo re dide oruko omo re ni budoku ko ya jere si gbangba abo ti aboruko re pile o ya leni jade abo poruko ati se da omo re ni nokuku ko ni da won lohun oruko omo re ni doju ti o ni gbangba ti ni koro ibi to ti pe awon omo lori re oruko omo re ma down nibe oju oruko omo re pada o ya abesi je alase yori abesi je afuni ani mama ma ba wa ro oruko wa le agbara leni oruko omo re ma bo si owo ase ni lore oruko iwa ti dile re ma gba contract yen oruko omo re ma gba scholarship o oruko omo re oni su asukara oni se si osi oruko iwa ti omo re oruko omo re ma gbe yeran nu o mama je wale school yo wo school yen olorun ma ba yin san o asiri de ma bo asiri odi tu o omo re oni koko sile tori owo lewe o jesu oluwa now e je ka wo ri iya yi kawo bo se sare lori omo ti se omo re si soju re
4: mo dupa lowo olorun ipe yi tori latodun ti mo ti bi awon omo mi mi o doje ayeye lori won ri sugbon mo wa dupa lowo olorun lati gba ti mo ti dara po mo ipe yi pe mo se iyawo fomo
5: hallelujah
4: mo ri igbeyawo yen se ni on the 5
5: on the 5
4: nu osu ta wa o di kesan leni igbeyawo alarinrin ni to ye pe am je hotel egbe titi yen lati se igbeyawo olorun baba alabi omo mo dupe o
6: mama edide e ma yira e wo bata tun sha yen wo se awon eyan se won jeun
4: won jeun don je seku o tun di jo keji jo sunday ko won tun wa jeun lodo mi
5: o
4: jeun omo mi akobi mi lora malu 1 million naira fun mi
5: ye
4: tori baba won ti ku lati 17 years
6: iro nja wo lesi
4: gbogbo oríṣiríṣi oúnjẹ mo ṣe o mo ṣe jollof rice mo ṣe fried rice mo ṣe fada mo ṣe porridge mo ṣe salad mo kódà kò sí ohun tí mi ò ṣe tán.
6: Ìgbà tẹ́ ẹ ti wọlé tí mo rí bàtà àti báàgì tó ṣáná mo ní ìní ìlágbára ẹnìkan ń gbọ́ mi nínú yàrá rẹ̀ ọlọ́run gbọ́ ìgbéyàwó ọmọ wọn ní ìṣe lẹ́yìn rẹ̀.
3: Abiyamọ tòótọ́ yìí mọ́ wojú rẹ̀ láàárọ̀ yìí a máa lọ kọ́lá àti èyí láti máa bá gbáradì fún ìsọjí ọ̀la ìfàt èròjà iná àdúrà ní láti máa kọjọ nítorí ìsọjí tó fẹ́ bẹ̀rẹ̀ ní agége lọ́la yẹn á le jù gbogbo àwọn abiyamọ tó ti dẹ́sẹ̀ kọ́ gbogbo wa la máa pàdé ní kọ́lá láàárọ̀ iná àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé skul yẹn bá mú fọ́tò wọn dání bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdégà yìí lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà gbogbo ènìyàn pátá ní ọrẹ tìtì níyì kan a pè é ní ọrẹ abiyamọ wà á dídí dá lórí ọmọ iyekíye ni ò sí àjẹ́ kí ọwọ́ rẹ kó wà ń bẹ́ẹ̀ ọwọ́ yẹn náà ni kò bá ń tẹ̀síwájú ọwọ́ tó tẹ̀síwájú ó fi gbẹ́rẹ́ nílẹ̀ àlàyé ọlọ́run baba alábìyamọ o
5: ààyè ló wà
3: hálù yá o.
7: Hello, hello, prophet 09060 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 3034 34 74 1 4 3434 77 1 4 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
3: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
1: AT 9.3 FM, your preferred wholesome radio.
8: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
9: Lati ikoni konga agbomogbe girege lago mefa idajulu.

0: sọ ojúmọ rẹ ní ojúmọ ayọ ló mọ mi ojúmọ ìbùkún ló mọ mi o gbogbo nǹkan tí mo bá dáwọ lélẹ ní kó yọrí sí rere bẹẹ sì ni mo ṣe ládùúrà pé gbogbo nǹkan tí gbogbo àwọn olólùfẹ ìkànnì yìí bá dáwọ lélẹ ní kó máa yọrí sí rere bójúmọ retí mọ gbogbo wa káàkiri orílẹèdè nàìjíríà káàkiri ìpínlẹ ọyọ káàkiri ìbàdàn lágbára elédùnmarè ire lójú owó ń rí lójoojúmọ ire lójú wa ò mọ rí lẹni o gbogbo ohunkóhun tó bá dàbí pé kò ṣeé ṣe ẹyin ò bóyá kí n sọ̀rọ̀ àṣẹ ẹ̀mí lòmí lóòrọ̀ tìní ń pé kọ́rọ̀ jáde káṣẹ títẹ̀lé ń pé kó mọ di ṣíṣe ò nírọ̀rùn ni o ohun rere tí a bá ti dáwọ́ lélẹ̀ ní ẹyin ò kó yọrí sí rere ni o gbogbo lílọ bíbọ wa lẹni ẹyin ò ní kábàámọ ní gbálá ní ṣalápàdé alágbàkó láṣẹ ìdùmàrè ẹjẹ ń fi eléyìí kí n fi kí yín káàárọ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ ìkànnì kànga agbọmọgbẹ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ ètò àgbéyẹwò ìròyìn agbọmọgbẹ lórí wells radio 89.3 FM ẹkú ti mọ pé tó bá ti di òróró láti ọjọ ajé títí dé ọjọ ẹtì la máa ń kó àwọn ìròyìn tó bá jáde nílẹ wa wákà yín mọlé àmọ yànnàná rẹ lọnà tí ó gbà tí ó yẹyin o nítorí pé elédùwà ló fún wa ló fi ran wa ẹyin o iṣẹ tọlọrun fi ran wa nù iṣẹ táwa sì mọ ṣe nù ẹ sì mọ pé ẹ mọ gbádùn wa mo sì mọ pé lẹni náà ẹ gbádùn wa ẹ bàbá wọn ni ṣe ń bẹ ń kalẹ torí tó bá tó àsìkò ẹ mọ bọ tí mo bá wa yànnàná rẹ látojú ewé kìíní lójú ewé ibi tá bá gbede ni ẹ sì mọ pé wọn mọ ń gbé wa lọ sínú ìjìnlẹ tẹ bá ń gbọ àwọn eléyìí wọn mọ ìtàn ẹyin o wọn sì tún mọ bó ti yẹ kó rí ẹ sì mọ pé òkodoro rọ ń bẹ lẹnu wọn nígbà tó bá tó àsìkò ẹ mọ gbóhùn tiwọn náà ó kọ tèmi rèé o tèmi tọpẹ akin kò lẹ àyà akin ló ń kiyín kò jùmọ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ mi bàbá wọn nation ṣe láfíà mo bá yín láàárọ yìí ẹ káàárọ.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó bá mi láyọ̀ àti àlá ṣé o mọ̀ pé nígbà tí èèyàn bá ti jí láàárọ̀ tó na pa tó nasẹ̀ tó tí ó rí wípé òun lajú ojú òun ò fọ tó wá ń gbọ tétí rè òdi ó yẹ kó mọ pé àlàáfíà tó péye lọlọrun fi fóun
0: àlàáfíà tó péye
1: ọlọrun wá fà àlàáfíà tó péye kó fi jíǹkì wa láàárọ yìí àtẹmí àtiwọ pẹlú sam tó tiẹ wà ń bí àtàwọn ọmọ wa tó tún wà ń bí
0: náà àtàwọn olólùfẹ wa
1: ṣe tẹ ráwọn olólùfẹ wa mo gbé fún wọn
0: ẹ
1: èèyàn ni wọn ẹ ọlọrun orúkọ yẹn.

0: Eka bo pada si agbeyewo irin agbomogbe lori ikani kan ga agbomogbe Wells Radio 89.3 FM eyo awon ololufe wa ti e ti npe e je nsare ma won pe papapa. Hello eka ro oruko yin ati biti e ti npe eka ro
1: mo ki atekun
0: e se
1: to baba wa won ni se nbe yen akinde aro ma je adeyolu segun oruko mi won ki la kai bo le
2: e se be e se yawo
1: da fun e seri lori local government autonomy yen sa Ààrẹ wa gangan ló sadinago ni ò jẹ local government ó ṣiṣẹ lọ́nà báwo ààrẹ lọ ilé ẹjọ́ sì kí judgment padis judgment ààrẹ ò implement ẹ láti ọdún méjì sẹ́yìn inter ààrẹ ẹwo ẹrí pé ká tẹ inú 36 state governors ta ní Nàìjíríà ààrẹ ti secure 31 sọ́dọ̀ ara rẹ̀ inú 31 governors yẹn ẹ bá mi bèrè mélòó nú wọn ló fún local government mélòó nú local government wọn ló ń ṣiṣẹ́. Tó dàbẹ́ ni pé wọ́n fún ní autonomy. Àwọn gómìnà yẹn ààrẹ rí pé wọ́n lágbára ju òun lọ. Tó ń bá ti implement kínní yẹn, àwọn gómìnà yẹn ò ní dìbò fóun lẹ́ẹ̀kejì láti wọlé. Ihun tí ààrẹ ṣe nìyẹn. Tí ó fi dàbẹ́ ni wípé local government ń jìyà báyìí. Tí ó sì jẹ́ kí aráàlú gbádùn. A máa pariwo Sèyí Mákindé lọ́yọ̀ state. Máínà làwọn ẹgbẹ́ márùn tó kù yẹn. Tí ààrẹ bá bẹ̀rẹ̀ láti ilé rẹ̀ lónìí tó gbogbo ẹ̀yin APC governors local government autonomy ẹ̀jẹ̀ kó wà tí àwọn márùn-ún yẹn bá wá láwọn òṣè tó bá lọ́wọ́ òṣèlú ẹ̀ owó rẹ̀ kan hold kí federal government hold yẹ ààrẹ kan fi ṣe gèǹje fáwọn yẹn ọmọ aráàlú ni láti òṣèlú làárẹ̀ fi ṣe gbé kan lè so àwọn gómìnà lẹ́nu. Àwọn gómìnà ò lẹ́bi o ààrẹ gan-gan-gan-gan ni ó yẹ káràlú ọmọ bá sọ̀rọ̀ bá wí nípa local government autonomy kí wọ́n fi kí ààrẹ ó sanwó autonomy local government financial autonomy sí àpò àwọn local government ìyẹn ni bá dáa ṣùgbọ́n ààrẹ ó ti mọ gbogbo yà ó lè ṣe gbégbèsè ẹ ní second time tó bá wọlé báyìí ṣùgbọ́n ààrẹ ló ń fìyà jẹ aráàlú ní ẹsẹ̀ kùkú ni ò jẹ́ kí local government to function kó sanwó wọn direct 31 state governors ló sì kí ọ mélòó nú àwọn governors yẹn ló fún local government ní owó wọn
0: ẹgbẹ́
1: ìtòkò nígbà ààrẹ ní ẹkẹ́ àwọn èèyàn mú kẹ́mọ̀ máa pariwo àwọn gómìnà pàápàá nípínlẹ̀ Ọ̀yọ́ kí ló dé.
0: Hello ẹkáàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹkáàárọ̀
3: orúkọ mi ni Mr. Sam.
0: Ẹ bá gbóhùn sókè Mr. Sam.
3: Ẹkáàárọ̀ kú atótódún mẹ́rin látàárọ̀
0: ààrẹ
3: eré ìjẹ lórúkọ Jésù. Ṣé ẹ rí ààrẹ wa ni problem wa nínú ẹjọ bàbá wọn nìkan wọn ní tí Nàìjíríà bá kó tí ìjọ afẹ lọ bá kọńtì tábà náà wà náà kùnà ẹjọ kí wọn máa ń ṣe fún kóòsì yẹn.
2: Káàkiri ni wọn ó sáà kẹ o tàbí tó bá ti ń dé.
3: Tó bá ti ń dé báyìí ni wọn sáà kẹ kí wọn bẹ. Ẹ wo ààrẹ wa ẹ ti dájọ́ tẹ̀ láti fún ìlú wa ṣògbò. Ó kò kí ló mú ààrẹ máa sanwó dàrẹ́. Fún àwọn local government lọ́sùn tí ò ṣe san fáwọn tó kù. Ó ní àkáǹtì local government lọ́wọ́ tó jẹ́ pé láti fáàkì tán ti ń pín owó tí wọ́n ti

0: more directly. But until Fedeco said, and I'm not sure, a room back in you, you pay so far, no, say, well, not 31 governor, and one is sitting, and one back in you. Sitting, ATM, governor, your camp, you know, 32, and you can be 31. And then, who got me my seat, Baba, who is seat, Baba, Baba, one is town, who is seat, Baba, and we will be missing. Libya, 30 naira, you lit out your car. When you want to wipe it, Omo yi je ko je irin awon tin se be Angola tin se Angola is 355 naira ibe ri ni go e ni analysis o se wa je Nigeria wa ta wa ni ta ipo ni 1,450 1,400
1: Hello, e kaaro, oruko yin ati bi ti e tin pe wa.
2: E kaaro.
1: E kaaro.
3: E kaaro.
2: Allah mo kan da na ka ye gun yo.
3: Eh baba, e kaaro sir.
2: E o baba wa ni pani sir.
3: Yes sir, yes sir.
2: Mi yo gun fun wa.
3: Ami sir, ami sir.
2: So, baba wa to kokko soro la kokko. Gbogbo ti an so pata ni mo support. Aji baba ti mo soro kan ni sin. Are wa ni si wa. So, e da kun turu Olorun. Awon senator isun da won mo sir. Se wo la na so ni ko a ri se mo ka ka ri ga ka won ti bu di ko ma ni gba ti a re so yi pe ki won ma sanwo local government awon se ti a ti doro ti lo ni ejo ni mo ti ti a ti da won ti a da wa lejo yi pe ki am kan local government won ma sanwo awon senator wa a kan ri mo a pa ti gbo gbogbo e ko so pe ka ti a fi le back e ni ta te lo so lo ni ko ku se mo ta ma pe jokan jokan awa mi ko nu a gbo ta yire ekeji ni pe mo fi asiko ro gbogbo àwọn security wa pátá ọlọ́run ma bá ni gáàdì wọn àwọn ọmọ school ti wọlé báyìí ní ìsìn tí wọ́n dákò sílé ọlọ́run tí wọ́n bá ni gbáradì wọn ò ní ẹtàṣógun lágbára ọlọ́run àtàwọn ẹrú ẹ̀kọ́ ní gbogbo abáwọn yìí tí wọ́n gẹ̀ẹ́sì rẹ̀dì gbogbo àwọn tí wọ́n ti ń rẹ̀ gbogbo àwọn ẹjọ́ kọ̀ọ̀kan yìí tí wọ́n bá ni gẹ̀ẹ́sì rẹ̀dì pẹ̀lú wọn tí ọlọ́run ọba kọ́ dákò kọ́ wọn lágbára rẹ̀ ní gbogbo ohun tí yọ̀yọ́ ṣe èsì pátá àtọ̀tún ní ayé lẹ́yìn báyìí ni kọlọ̀ dákọ̀ bá ni gáàdì gbogbo bẹ̀ kí wọ́n mọ̀pọ̀ ọmọ wa kàkà mọ́ kí nàìjíríà wà tọ̀ kábàlẹ̀ ọ̀là aláwòlá wà láàpọ̀ wá fáyé lábìlẹ̀ láti tí mo fẹ́ dá sínú.
1: Èlò ẹ káàárọ̀ orúkọ
2: yìí ẹ káàárọ̀
4: láti gbẹmí ọdọ́lẹ̀ mi fẹ́ni tó sòrò bàbá wọn ni lọ́wọ́ wà tó bí ẹ tẹ̀kú wa.
3: Wọ́n
4: sọ pé àwọn local government ibè a bá ti dé ó lò ní gbàgbọ́ ló local government wọ́n ń pé kíní kan wọ́n nínú àwọn ọmọ kí ni láti lé sí ìsáájú lọ́wọ́ wa pẹ̀lú ní ọ̀dọ́.
1: Ẹ ṣeun. Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ kú ojúmọ́ o.
5: Orúkọ tèmi ni Adélàdì UI ní Dubai.
1: All right, Mr. Adé, ẹ káàárọ̀.
5: Gẹ́gẹ́ bí ẹnìkan ṣe pè pé ààrẹ ni ká Rashid Blaine yìí lórí kò kan àwọn gómìnà ó tọ́ ni. Ọ̀n tí ibi tó ti wọ́ wá ni pé ṣe bá ti olórí tó jẹ́ pé ẹ bá gbàgbé ẹ̀rí pé jọ́tà rẹ̀ ti wọlé ló ti bẹ̀rẹ̀ múra fún 2027. Irú ààrẹ bẹ́ẹ̀ àti kó ní ìlú má rí báyìí kò máa difficult. Ọlọ́run ti wá ṣe Ọbásanjọ́ ti gbé ìgbésẹ̀ kalẹ̀ ó ti gbé EFCC kalẹ̀ ó ti gbé àwọn templates ó ti fi kalẹ̀ pé tó bá mú owó fún gómìnà ES ló máa checkmate ìgbà ogbó ṣe náwó yẹn. Wọ́n tó bá jẹ́ pé ó ra SUV ó ń pín sáwọn èèyàn irú máa difficult fún lọ́wọ́ rẹ̀ yẹn láti checkmate gómìnà tó bá ń lù sí owó. Nígbà tó bá jọjọ́ tí gómìnà kan parọ́ fún òun kọ́ pótì Ọbásanjọ́ lọ́bẹ̀ ọlọ́run kó parọ́ fún òun ni Ọbásanjọ́ yọ dànù. Gómìnà kan náà múra bí obìnrin nígbà tó ń náwó lu ẹ̀jẹ̀ Ọbásanjọ́ lọ́bẹ̀ olórí kò tán Ọbásanjọ́ yọ dànù. Ọbásanjọ́ sọ pé káàlù máa lọ máa mú gómìnà nígbà tá à ń ṣe sójà. So ààrẹ wa ni problem orílẹ̀-èdè ó ti desperate jù fún power ó sì wá ń ṣe lámì kó sì dàgbà ibo èmi kékeré ìjọ nísìnyàn níbi yóò níwọ̀n bá tí mo wáyé má yà mọ́ because kò sí kọ́ta mú wá sí ayé irú ọdún mẹ́rin ló yẹ kí ìrọ̀lẹ́ yẹn sọ fún òfẹ́ lò kó àwa sí gbogbo ọdún mẹ́rin yẹn àwa sì túlù yá fi mẹ́kì orúkọ bí àwọn flọ́wọ̀ bí àwọn mùsàlá mọ́nìlá àwọn olórí tó ṣùgbọ́n òun fún ara rẹ̀ ẹ bá rí àwọn níbi so ebi tó tí ọ̀pọ̀ wa nìyẹn jẹ́ ká gbàdúrà ní ẹ̀rẹ́jọ́ tó ń bọ̀ yẹn ká múra títí kítákítákítá
1: káwá
5: rẹ̀ tó jẹ́ kó bẹ̀rù ọlọ́run
1: tó bàjẹ́ tó yẹ. Ẹ ṣeun. Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
4: Mo lo si Eko ni last week. Mo wa wo pe a o ye ki yato si aimoye to ti e gba awon government ni ni Eko yen kon ti a o si gbogbo e gba kan awon kan wo. O ye ko owo ti won pe transport e ko less nbe yen. Baba ko less o e le lo pe lo. Mo bi a o si mo wo moto ni Eko. Emi o ri yato. Se deputy si governor na lo wa Eko. Ewo eje ka so ti toro fura wa epo yi e ta te si a lot of things cover wa wa le 140 something na not in baba 142 143 1004 something kilo de cover wa mu epo cover wa gbe wa le cover wo ki won nikan pe e o re ta fa ma je nikan to gbe re se le je yi na e le ko fa won kan e eyin na e mu 55%
1: o ti re 0916893 1000 ti lafani lati pe number ta late kan 0916893 1000 tabi 0915333489 tabi 0911 3 lona 4 893 elo e ka ro o oruko yo ati ti e tin pe wa e ka ro o
6: Sulaiman se run pe ni atanara
1: e se o pada Sulaiman
6: o ti awon le jowa
1: e se
6: ai gbe mi ti mo so tele local government autonomy are pati si o si du ni nitori ana ti se gomina ri won mo na bayo won mo se rude ni mi dedun pe ni egbe won na awon governor si ko si ju ati won governor si won ni to ka lead by example se e won na lo supreme ati gba na won o tele o si supreme mo ibi lati mo so fa local government directly se mi o kan ro awon ati joba wa ni ibi ko mo na tan ba mo fi gun kan susiru ta to ni to to won fe ran wa ju ara won lo so yi ti minu e ko ti
1: e se o Eh, hey, Baba won nation iroyin kan jade ninu ile ti mo ka laaro pe Sultan of Sokoto won so pe kawon eyan ma gbe ileri awon oloselu yewu nkan to de pe won meni tan dibo fun a soro lori
3: e odin di oro ni
1: hello e ka ro oruko yin ati biti e tin pe wa
7: hello e ko jimo
1: e se o jare
7: wow
1: eh ami o ko yin
7: to de jai
1: to e se o nwa
7: lórí àwọn tó ti tọrọ tẹyìn lèmi náà fẹ kí lẹyìn
1: tó
7: ti tọ ààrẹ láàdá ìlú rẹ torí ń dàkàn fẹ kí ìjì náà kánà fm lọjọ kò mọ gbà wọn tẹ tó àwà torí ní ìṣẹlẹ àwọn parọ ẹkọ àwọn gómìnà ṣẹbà àwọn gómìnà torí pàwọ gan làárẹ gan kó lórí local government autonomy tí àbá tí wọn ní sọ local government autonomy ṣé polisi ta ti pariwo látọjọ yìí náà kí pàwọ làárẹ kó lórí ẹ kọ ní ọba bá lórí ohun gbogbo ṣe káàrẹ lè darí orílẹèdè nàìjíríà nígbà òkè tán bá pàṣẹ pé nǹkan táwọn ọ̀fẹ́ lélẹ̀ ká ní gómìnà tálálága àbílẹ̀ tí ó yìí wọn lọ́wọ́ ẹrù sọ ààrẹ lèmi náà jẹ̀bi náà lè lórí ọkàn bá wa torílẹ̀-èdè nàìjíríà ẹ̀kọ́
1: ẹ̀kọ́. ẹ ṣeun ìyá wa látọ̀dẹ́gbà yìí baba one nation wọ́n ní kan yiri rẹ̀ wò ìlérí àwọn olóṣèlú ẹ̀ pé
3: kàn bẹ́ẹ̀ ẹ̀ ṣe rí lọ́ ìlérí àwọn olóṣèlú ọ̀rọ̀ ahán lásán ni ọ̀tí tí wọ́n bá débẹ̀ ìlérí yìí wọn ò dàbí ìtayé àwọn bàbá wo lọ́wọ́ free earth free education
1: ṣé kò wá free báyìí
3: jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ọ àpẹẹrẹ nǹkan tí mò ń mú wá ni pé ìlérí ahán lẹ́lòmíì ń ṣe nínú wọn só ti yé nísìn mo n sọ nípa pé ìlérí tí àwọn ń ṣe nígbà náà wọ́n ń dúó lórí rẹ̀ ẹ wo ṣàgàrí ẹgbẹ́ onílé ni wọ́n ṣe ń gbà náà NPN àwọn ọmọdé ìsìn ò tiẹ̀ lè mọ nǹkan tí mò ń sọ
1: Hello, ẹ káàárọ̀ orúkọ
6: ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ lókè padà mo pé aláàyè wa wọn kò kó pẹ fún wa wọn ní sọtán
3: lórí
6: pé ìbéèrè ìfẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn já rántí nígbà ìyàwó lọ àti bọ́lá igi káwọn yẹn bá ṣe lè rí sẹ̀ gbọ́ wọn ò sọ ibi tí wọn ò ti rówó tí wọn fi ṣe wọn sígbà náà kí ìfúwọ́ ọlọ́ ó sọ pé ẹdíkéṣàn wa tó wọn ò ti rówó rí wọn ò sì ṣeré o àwọn tòde ìṣe ọ wọn pọ̀ tí wọn fi tàn wa ẹ wà pẹrẹ nísìn ẹnìkan sọ̀rọ̀ ẹsẹ̀ tọ́lọ ohun tá a bá dìbò fún gbogbo nìjíríà pátá lónìí sódà palẹ̀ tí ó mọ ilé tára ní ọ̀pá lọ́nà àmìdá tí ó mọ tó tánà bá yí ta ní táàní data bíi ìkan náà ní ẹ tó bá wọlé o mọ̀ san oṣù sanwó 700,000 ṣé pọ́síbù ẹ rí pé orí ẹ náà ni ààrẹ wá sí fún 2023 lọ ní pé ẹkọ kan balẹ̀ àwọn ògbìn òkú wálẹ̀ láàrin ọdún méjì táwọn ọ̀gá fún ọdún náà tí ó bá sí lọ́mọdé kò fáwọn ọmọ irú ọ̀tánà pàfọ́n àmì ọkàn ra nàìjíríà ni ká má jẹ́ kí ẹ̀lì rí tó ń ṣe fánjọ́ kì í hàn kí ó tún ṣẹlẹ̀ ṣáláṣí kò ta wà yìí ẹni tó bá ṣe èrí kábìlọ̀ ọ̀pẹ́ bò ní òṣì ṣe ṣé kò ní tán wà wọ́n dẹ̀ ní iná kíní kan kì í fihàn lẹ́ẹ̀mejì
1: so
6: ó kù sọ́wọ́ wa o.
1: Ẹ ṣeun ẹ ṣeun ẹ̀lọ́ ẹ káàárọ̀ orúkọ yín.
8: Olóyè àti ìṣúná náà ni mo ń sọ̀rọ̀ lẹ́lẹ́kọ̀ mi mọ nǹkan tó
1: ṣẹlẹ̀.
8: Ẹ má jẹ́ ká tanra wa jẹ mọ́ sọ́rí wo gba àwọn olóṣèlú tó bá ti wá bẹ̀yẹ tó bá ti wá sórí kíní wọ́n kàn máa ń sọ nǹkan tó wù wọ́n ni ẹ ṣáà jẹ́ ká sọ nǹkan tó fẹ́ gbọ́ I'm telling you nǹkan tó ta fẹ́ gbọ́ wọ́n kàn máa sọ ìgbà tó bá débẹ̀ tọ́ ṣe rí kí nǹkan yìí ṣó ń ṣe nǹkan tó sọ mélòó ni wọ́n ló ń ṣe nǹkan tó bá sọ. Ẹ jẹ́ ká wáyì ẹ kú iṣẹ́ kò dìbàjẹ́.
1: Ẹ ṣeun olóye. Ẹ ṣeun
3: láyé nígbà tí bàbá wo lọ́wọ́ ní program tiẹ̀ àwọn NPN náà ní program tiwọn ṣe àmì pé ẹgbẹ́ onílé wọn pè ńgbà náà ẹ mọ̀jà tanra wa jẹ́ wọ́n kọ́lé o.
1: Wọ́n kọ́lé wọ́n sọ pé àwọn kọ́lé
3: wọ́n sì kọ́. Wọ́n sì kọ́ ṣe rí nígbà yẹn àwọn máa ń dúró lórí ìpinnu wọn wọ́n èyí sì kọ́pí.
1: Ẹ jẹ́ mú ń pè yìí ń bọ̀ ẹ̀lọ́ ẹ káàárọ̀.
2: Ẹ̀lọ́ Aláàjì Mọ̀kádà mi lẹ́ẹ̀kan sí.
1: Ẹ ṣeun Aláàjì.
2: Ṣé ẹ rí ọwọ́ àwa aráàlú lókù sí kọ́lọ́ dákọ́ sànù fún wa olóṣèlú tó bá ti wá tó bá ṣàdé nǹkan wa ọdún mẹ́rin rẹ̀ ẹ̀mẹ́jà jẹ́ ọlọ́mọ ọwọ́ wa lókù sí ní pelé wọn.
1: Ẹ ṣeun sókè lọ bí oge
3: ìṣẹ̀lá wọn ní ṣeun. So ṣe nígbà yẹn wọ́n kọ́lé fáwọn èèyàn because àwọn èèyàn tí wọn lè ráyé olówó pọkúpọkú àwọn náà láǹfààní àti ráyé olówó pọkúpọkú ńgbà náà ní ṣekúṣekúṣe tí wọn kọ ńgbà náà àwọn yẹn ní nǹkan ṣe fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ńgbà yẹn ṣùgbọ́n bàbá olówó ló ṣe pa bá ń bárì tí mo fẹ́ lè sọ pé ààrẹ tí ó yẹ kó orílẹ̀-èdè nàìjíríà ò ní tí wọn ò ní.
1: Ẹ mọ̀ bínú ẹ ló ẹ káàárọ̀ o orúkọ yín àti ibi tí ẹ ti ń bọ̀ wá.
9: Adéyẹ Olúṣẹ́gun ni lẹ́ẹ̀kan.
1: Bọ̀dá Adéyẹ.
9: Ayé àwọn bàbá awólọ́wọ̀ àwọn ṣàdàrí yẹn ṣé ẹ mọ̀ wípé òṣèlú ìgbà yẹn ó ti yàtọ̀ sí ó ti fi yàtọ̀ sí rárá ó yàtọ̀ sí gédéńgbé. Ẹgbẹ́ ni mo ń fa èèyàn kalẹ̀ kì í ṣe fáwọn tí ń du gómìnà tí ń du ààrẹ yẹn lówó lọ́wọ́ náà. Ẹ bóyá lu jìbìtì ní ọlọ́run ni ó bóyá jalè ni ó tọba ti débi odidi lídà ẹgbẹ́ bàbá awólọ́wọ̀ ni lídà ẹgbẹ́ ń gbà yẹn àwọn gómìnà yẹn kò sí ìkankan tí gómìnà ti lẹ́yìn lídà ẹ wo ṣàgàrí bàbá akínlóye ní chairman party yẹn tí a bá wà nù pàdé ẹgbẹ́ ṣàgàrí ọkàwọ́ sẹ́yìn ni tó bá ti di pé tìjọba ni ṣàgàrí lágbára ẹ wá wò ní ìsìn ta ló lè mú àwọn eléyìí sí. Gómìnà ni lídà ẹgbẹ́ ààrẹ ni lídà ààrẹ ara rẹ̀ tí ó ń tó fà á nìyẹn tó fi dàbẹ́ ni pé kálukú wọn ní ìsìn wọn wá kó wa lẹ́rù ni gbogbo ẹrù tí wọn sì ń kó náà ìrúfo kan ni pé ikú lópin àwọn èèyàn àti wọ̀fà tó lówó wọn ò kúnjọ kan nbí ẹni tí wọn kó ohun bí jẹ́ ló ń kó sí lọ́hùn àwọn ni òjò gbé àìmọye táwọn tó ti ṣáájú ti kó mélòó la rígbà ní nàìjíríà rígbà. Ẹ kú ètò kò ní báyìí.
3: Ẹ ṣeun sá.
1: Hello.
10: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀
3: sá.
10: Kú ẹ̀ṣẹ̀ èdè òní bàjẹ́ ọ̀rọ̀ àwọn ènìyàn.
3: Ẹ ṣeun.
10: Àná ọ̀nà àfọ̀n fún yín o.
3: Àmì àti ẹ̀yìn.
10: Ṣé rí ti àwọn ọmọ Nàìjíríà ta gbọ́dọ̀ mọ̀ báyìí nísìnyí pé kó gbọ́ àwọn tí wọ́n ń jà rẹ̀ tí wọ́n kàn ṣèlérí lọ gbe kini kan odun merin merin merin le ja ma fun iru baba ile to wa nbe ti mo fi ma de be awon ma ku wa le me bo odun meji to pe ta ba ma rina lo kan ma dibo fo mo igewo lo wa se yanju nbe ni gbo kan kan foju po ni oni di pe o tun odun merin kankan mo odun merin to lo na na ni ka ti gule danu be ba tun bo be na to na ba se le rina to si daada ka to le ku me odun merin to ba lo ngba ba change won ba won are nti o se daada o pe ta di elekeji fun
1: Eje sare mo awon atejise to wa loju opo Facebook wa Damlola Akinade won ni pe it takes government security agency community citizen all must move together won ni gbogbo agbodo sise papo lase kini lati je ki pe eto abo o gbongbon lorilede Nigeria papa julo southwest apa ti bibayi ta wa ko ma je pe awon agbesumo mi mo foju si wa lara eyin o aderonke akorede awon na so nipa oro security eto abo sugbon won bere bere kan won ni how long can Nigerian how long can the masses continue to suffer under this unbearable economic pressure ibere re bo sara wa gba tin lo yi ni arin ilu Maryam Yetudi awon na soro nipa eto abo won ni pe ka mo duro ko to di pe ka mo mo woran ko to di pe ki nkan la bi ko tu sele na lorilede Nigeria Salimon Sherif awon na soro nipa eto abo na won ni pe Sulaiman Jare won ni here in Oyo State we should not forget to dial only number to ba ye pe pajawiri isele agbesumo bi abi abo to ba dabi pe mo e ka sare pe awon number ti won fi lede ni ipinle Oyo yen 615 to number ni eyin o ari atije to po Boluwas fe na awon na soro nipa oro bi nkan se ngbo lori oro ewo epo lorilede Nigeria Adeboje Yusuf Jare Oladeji awon na soro ati arakunrin Adewumi Kazim awon na soro je mu pe leyi papapa e lo e kaaro
11: kaaro
1: e kaaro ko yin ati bi te tin pe wa
11: mi ka san ni le kan se
3: ati
11: seri oro wa to wa baba ni ni Nigeria yi o ki awon mo Nigeria gidi nitori pe to ba je pe lu ni gbogbo ta kori ro e won a le kori ro laje laje won a le kori ro eyin na wo ni ile iwe omo nítorí pé ọmọ òun ló fẹ́ àrídé 350,000 àrí nǹkan tó wá ṣẹlẹ̀ sí ẹ bẹ́ẹ̀ bá ti lu ọdún mẹ́rin tó bá ṣèlérí ìranù fún wa ẹja lè dànù tó bá ti ju ọdún mẹ́rin mí sẹ́lò mi tún ṣèlérí tí òun ṣe ẹja lè dànù èyí tí bàbá tinubu ṣe yìí ó ti ṣọdún mẹ́rin ẹja lè dànù ajé lèmi ta ba n se bẹẹ titititi a rẹ ni fún maa ti gọvanọ wa nílùú tó mú òṣèlú dáadáa tó dẹ mọ àti gọvanọ èèyàn nílùú a rí lórúkọ jésù ẹjẹ àlọgbà fífìsà wa ní oṣù
1: tó ẹ ṣe o ari atẹjiṣẹ ọmọlára ìyàkọm àti àrẹgbẹsọlá rosemary ẹ wo nítorí ìjọba àsìkò bàbá wọn ní sàn ẹ bá ń
3: dá wọn jẹ ìwọ ń jóun gbùgbùgbùgbù ó di gbàgede ọrọ
1: àrẹgbẹsọlá bèrè bèrè kan wọn ni who are we voting for ta ládìbò fún ní ọdún tí ń bọ
3: kí wọn mọ wọn nínú ọkàn wọn ẹ mọ pé gbogbo bí orílẹ̀-èdè nàìjíríà ṣe rí àwọn gan ni kán ṣèdájọ yẹn
1: kán ṣèdájọ ládùúrú àwọn ìlérí tó ń jáde tó ń dùn mọ́ wa nù
3: àwọn ìlérí àfẹnujẹ tí wọn bá ń ṣe ẹyin náà ó ti mọ pé àfẹnujẹ ni ẹ wẹnu lẹ kẹ wẹnu ọkọ ṣá kí wọn wẹnu lẹ kàn wẹnu ọkọ so orúkọ tèmi ni ambassador wale ẹgbẹ wumi baba one nation
1: ó dá ẹ darapọ mọ akẹgbẹ wa mi ní gbàgede ọrọ láìpẹ ṣùgbọn lọla náà fún àgbéyẹwò ìròyìn láti gbọ kúlẹkúlẹ àwọn ìwé ìròyìn tó bá jáde àwọn ìròyìn tó bá jáde ní ilẹ̀ wa ẹ ṣeun wo gbogbo ẹ̀yin tí ẹ pò wá wọlé àti gbogbo àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lójú òpó Facebook wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ lọ́wọ́ bọ́tìmí fúnṣà àti àwàyí sàmádélérè ò ṣeun ṣeun pọ̀ ó kọ tèmi òyípadà ò tèmi tọ́pẹ́ akínkò lé ẹ̀ ló kọ tèmi èmi a máa ṣe ládùúrà pé títí ìgbà mìíràn tẹ́ bọ́hùn mi lórí ìkànnì yìí láṣẹ ìdùmàrè wọn nífẹ̀ẹ́ ẹlòmí gbogbo wa wọn nífẹ̀ẹ́ wá ṣàwátì ó ṣe kíni ó dàbò.

0: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kàǹgà gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa. Nǹkan wo ni gbogbo ayé ń dàjàre kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Kànga Agbẹ́mágbẹ́.
1: Not just another radio station. Wells Radio 89.3 FM broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

A jẹ́ pé ká máa kíra ó pé a tó kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì tó ń fẹ́ dé. Láàárọ̀ tòní, ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́, Wales Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn, lórí ètò yín ètò wa gbàgede ọ̀rọ̀ fún ti òwúrọ̀ tòní, òní ti ṣe ọjọ́ ìṣẹ́gun. Ọjọ́ kẹẹ̀dógún nínú oṣù kẹsàn-án ọdún 2026. Lónìí gangan, oní oṣù kẹsàn-án pín méjì. Abala sáà àkọ́kọ́ rẹ̀ yóò tẹnu bodò lónìí, tí a sì bẹ̀rẹ̀ ìpele kejì lọ́la.

0: ọjọ́rú. Mo kí yín lórúkọ alága ti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ àmójú ẹ̀rọ fún sáà tawàyé Sam Adeleri lọ́lọ́wọ́ Bọ́tìnì. Wọ́n ní àjọ láǹfààní láti dáná mọ́rí ṣiṣẹ́ ọpọlọ láàárọ̀ tòní, tí ohun gbogbo fi lọ bí àtúnṣe kọ̀wé rẹ̀ lórí ètò gbàgede ọ̀rọ̀ nìkànnì kànga agbọ́mọ̀gbẹ Wells Radio 89.3 FM. tí yín ni pé kẹ ti wá nǹkan fìdílé àbí kẹ fìdílé nǹkan, ká lè jọ máa láǹfààní àti gbádùn ara wa bí ọlọ́ba gẹ́gẹ́ bí àtúnṣe mọ̀. Ṣé bẹ́ẹ̀ sì mọ̀ pé àwọn ọ̀rọ̀ eléyìí tí ṣe ọ̀rọ̀ wa nílẹ̀ Nàìjíríà, òun náà la máa ń láǹfààní àti pẹ̀kẹ́lù lórí ètò yìí, kí kálukú àti gbogbo àwọn tọ́rọ̀ kàn, kí kálukú lè mọ̀ bí tí nǹkan dé dúró àti ìgbésẹ̀ gbogbo tó tọ́ tó yẹ láti pé, tá sì pé àkíyèsí àwọn tó yẹ ká pa àkíyèsí náà, káwọn náà ṣe tó yẹ kan ṣe lójú ọjọ́. Àárọ̀ ọjọ́ mọ́sọ lókùn bẹ́ẹ̀ la rárá dá dúró. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiye, olóòkọ tèmi ń jẹ́, èmi ni ọmọ bàbá olómiye, mo sì kì í pé ẹ̀kọ́ ojúmọ̀ ẹ̀ káàárọ̀. Ọdí odun bí ara ò le bí, ṣàlàáfíà lẹ́wà bí àwa náà ti ṣe wà lówùúrọ̀ tòní. Jẹ́ kí n mọ kíkàbọ̀ sínú kolo láàárọ̀ yìí. Ambassador Wale Egbewumi, Baba One Nation, wọ́n ti wà nínú kolo pẹ̀lú mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aago mẹ́jọ sí mẹ́sàn-án àbọ̀ àwọn náà lẹ́jọ́ láǹfààní àti pa tẹjọ́ ń kún lórí ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ. Abala kejì iṣẹ́ wọn náà ló délẹ̀ fún ti òní ti ṣọjọ́ ìṣẹ́gun. Ẹ̀kú ojúmọ̀ ẹ̀bà kan ọmọ Nàìjíríà.
1: Ẹ̀kú ojúmọ̀ o.
0: Ẹ ṣeun.
1: Ẹ̀kú ojúmọ̀ mọ́. Tó ń yọ gẹ̀ ọ̀yá Fẹ́mi náà níbẹ̀.
0: Ẹ̀yin ò nílò ru ilé.
1: Mọ́mọ́ yẹn mi jẹ kọ dá báyìí.
0: Ẹ̀yin ò nílò ru ilé.
1: Tọ́níkì látòun lónìí. Tójú fi fẹ́ẹ̀sì tó ń dá báyìí.
0: Ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́.
1: Àdúrà ni a máa fi ràn yín lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó dà kò burú àmọ́ fàdúrà ràn yín lọ́wọ́.
0: Ìyẹn ló ṣe pàtàkì.
1: Ẹ sáré tí àwa náà.
0: Ìyẹn ló ṣe pàtàkì jù.
1: Ẹ ṣe. Ẹná tí wa. Tó orúkọ tèmi ni Ambassador Wale Egbewumi, Baba One Nation. A tún ti padà sí gbàgede ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti sọ síwájú wípé à ń bọ̀ a tún bọ̀. Kò ní súwa kò ní rẹ̀wá. Ọ̀nà bí orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe dáa náà ni gbogbo wa jọ ń dù. Ọlọ́run ó sì jẹ́ ó gbọ́ yóò gbà. Ètò òṣèlú tó ń bọ̀ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. A ò ní kálukú wa ò ní bá lọ. À ń ṣe kórílẹ̀-èdè Nàìjíríà ó lè gbọ́ ni. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo tún sọ lẹ́ẹ̀kan sí yóò gbọ́ lórúkọ Jésù yóò gbà. Iná àti iná kọ̀ọ̀kan ọyẹ fi sí. So bó ṣe jẹ́ nìyẹn o. Ọ̀rọ̀ ìmọ̀ràn tí mo mú wá ní ọjọ́ òní ó ní fi ọ̀rẹ́ rẹ hàn mí kí a lè mọ irú èèyàn tó jẹ́. Oríṣiríṣi ọ̀rẹ́ ni ó wà. Bó tilẹ̀ jẹ́ pé mo ti sọ nípa ẹ̀rí, ṣùgbọ́n bí òde òní ṣe rí ni ló jẹ́ kí n tún padà sí orí ọ̀rẹ́ o. A sì ní yé sọ. Ọ̀rẹ́ kan wà, ọ̀rẹ́ dábàá èèyàn kọ. Ọ̀rẹ́ kan wà, kí ni wọ́n ń pè ní dábàá èèyàn kọ? Ọ̀rẹ́ ojú la fẹ́ nínú. Ọ̀rẹ́ ojú la fẹ́ ni. Nítorí wípé dábàá èèyàn kọ, ẹni tó ọba ni kó fi fún mi. Dábàá èèyàn kọ, àwọn ìkànnì tó jẹ́ pé àwọn eléyìí ń ti wọn. Wọn ìgbọ́ wọn ìgbà tí wọ́n bá rí lọ́dọ̀ ọ̀rẹ́ wọn. Nìkan náà wọ́n ń dágbálé pé ìjọ òun ò bá sì wá rí lọ́dọ̀ ọ̀rẹ́ wọn ẹ máa wò ó. Wàhálà dé, ìjàngbọ̀n dé, bìlísì. Ẹ ṣáàjọ sọ pé bìlísì yá só. Nítorí wípé n tí wọ́n ń wò tí wọ́n ń expect ní ọ̀dọ̀ rẹ̀ wọn rí mọ́. Àwọn ọ̀rẹ́ kan nu. Àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ pé wọ́n ó bá ní jókòó tí wọ́n mọ̀ jọ plan life ara wọn. Ò ṣe jẹ́ ká ṣe báyìí. Tó o bá tún rìn báyìí, o mọ̀ pé ọ̀nà yẹn ó jọ. Ṣé nǹkan tó ra yìí? Ó dáa gan. Jẹ́ kí mi náà yíra rú ẹ̀. Gbà wo tèmi ní, ìwọ náà gbà tí ẹ ní, ìwọ náà tí wọ́n jọ ń exchange nǹkan tó dáa láàrin ara wọn. Àwọn ọ̀rẹ́ kan nìyẹn o. Àwọn ọ̀rẹ́ tí wọ́n fẹ́ progress fúnra wọn. O ṣe lọrin báyìí, o ṣe rà báyìí, o ṣe wọ́sọ báyìí. Ibi tó ń lọ yẹn kì í mọ̀ ṣe irú fìlà tó yẹ kó dé nìyí, irú aṣọ tó yẹ kó wọ̀ kọ́ yìí. awon ore kan nu ti won mo gbara won moran ojo waju o se rale o se rale o se kole o se se ti bi o se se tohun ah asiko mo ti to fun won lati mari o se mari ah se obirin to fe fe yi ah wo dada won jo se prayer lori e won jo se gbogbo awon ore kan nu awon ore kan si wa apani ni won olohun mo mo ni je ka ko won wo nitori wi pe awon ore apani awon ore burukunu awon ore to je pe won o ni ero kankan pelu ore e mo pe awon yen la npe ni ore tin fi to si tin to funfun sita to si n feje sinu iru awon ore be ah olodum mo gbe ko awon mo wa isere kan sele ni odun kan arakunrin kan ni o ni ore kan ore to wa ni yi won jo mo n se wole wode won ni trust ninu ara won o wa ni o da na je kin gba le ile ti mo n gbe iwo ore mi o ya wa mo gbe be emi o lo wa ile mi nitori pe o lagbara ati sanwo ile sugbon emi o mo bo san se ri pe ore baun o ba ore re ro nkan le pe ki ore yen ko le du da duro sa ni o se daada to eyun na ba ni o ba dupe lo ba n gbe inu ile ohun inu ile to n gbe ti won tin je ti won tin mu ngbo dijo kan o na ba ni ore kan tin se ore keta o ba ni ki ore ohun ko wa ma gbe ni odo ohun ore keta nke mo wo pe ore eyun o tun yato si ore e ti o koko ni to fun nile ore e to wa ni yi ko mo pe asiku pa ni eda ni ore yen ba won jo n gbe won jo n sun won jo n ji gba to dijo kan ore ta nso yi to gba ekeje sile o lo ra okada kan pe ko ma fi se jije mimu ko yo bukata ko to wonu aye hun nitori pe ko ti niyawo ko ti niyawo ni akoko ta nso yi ore yi to wa gba sile to finu tan ah ore porisirisi o ore yi to finu tan ti a nso yi ojowu wi pe se eni yi fe wa ma lo ju mi lo ni ah ah igbawo na lajo bere na ki lo le sun de gbogbo oru nkan ti o nse yi o sa nro bakan bakan o ti ni ero mi lo kan bi won se jo sun lojo kan nu ase orun ti arakunrin wo sun iyun ore to gba yan sile aso orun gbeyin ni ah ma se o ma se o ma se o ore yen si mu o si se ni regede fin o pa sibe igba to yoro oro wa ri bo se ri yi o ba jade laarin oru o gbo kada ore re yi gbe afewe o sa lo si sa lo to sa lo arakunrin ti won pa sinu ile yi ohun ti e se mo wi pe bo ba ti ji laraaro awon eyan ti ma mo e kaaro o lo yaya o le kiyan o le se lo fi da pe keyan ma lo yaya iwo ton mo dinu kukukukukukuku si o ile aye o mo se dagbe o ba nse oyaya yi o nse re o nse gbogbo o ma nse iru eyan be ni kini mo wa fe fayo ni wi pe won wa reti pe ko jade ojo kini ojo keji won ti ti yara yen pa sugbon gba to ma ya won gbo orun awon ara ile yen gbo orun ah iru orun wo ni igboya esin si bere si se yan mu ni gbogbo passage won ki lo nsele kini nkan to sele yi ko ye won sugbe ni to wa gba ile ore akoko to fi ile se ore re kan ni anu ore ni won wa lo ba pe nbo je pe on lo gba ile won ba bere ile re nbo lo wa mo se lo gbo re ni nigba won gbe ore de inu ile won sile kun fun pe n ta won rire o en to gba sile won ti para won sare je won si ri traces e ah hey nje to won wa ba won bayi se mo pe ti ko bo re to fun yan le ngbo je pe on lo gba yan le oro sa di pe won folopa mu won ngba won folopa mu won ti won gbe won de ago olopa eni yen wa nbe sugbon e to wa mo wo nkan to yo ore ke ore to fun eni to fun ore re ni de yen o ohun to yo ohun na ni wi pe gbogbo eyan mo kaakiri pe bo un se mo n se ore ti e niyan lo fi da pe en ti ba n se ore ko mo mo de pe ore yen gbe bo mu se man sore ti e niyen e la won ala ilu awon ala adugbo yen ti mo mama ti o je ore e ti pa sinu ile mama yen lo wa so wi pe e ma mu okunrin to fun wa ma awon nile awon mo eyan gidi ni sawon kini mo wa fe fayo ninu oro yi in lo yo okunrin yi ti o fi dero ewon pe e sa fi ile e ma ba se ejo sugbon alakunrin yen bo ti e je pe won pada wa ri okada ni bi tin park e si bo ti e je pe won pada wa ri eni yen in ti mo nso ni pe eyo olohun nlo yo eni e wo re kini e wo re keji e si wo re keta e wo tani eyan le yan layo ninu won ori akoko ni nitori pe inu re lo se to fe dibi mo lowo idi ni to fi dabe ni pe te ba fe yan ore e woju ore te mo yan ore dabe yan ko ore toju e nle ngbogbo gba ore pe ko fa nkan fin koju re o mo le koko ko gba gbogbo gba o le wu o le wu eyin te njo bara yin rin kakiri te ni erongba gidi lojo aye yin pe eje ati ejo ko agbamo tin lo die die die se n pe ni tere ejitere eni tere ejitere le yin se ndagba be yan bai dagba to je pe ko ni nkan kan eje ka bi awon ore ti won jo rin ni e bere lowo won ore porisirisi ore ilewe eyin omo ilewe te mo yan ore e wonu campus yin dada ke to mo ru ore te yan e ore bi se nko wo ru ore to le barin ti iwa eyin mejeji te ro pe o bara yin mu ore ti ko ba ni erongba rere pelu eni ki se ore gidi o eyin obirin na e ki sara it's my friend, it's my friend. And your kuni is my guy, it's my guy. Hey, won't be local longer eggman fula sioro in a jualani. Alone ni shili ayewa basha bashao. Alone ni da okuli ayewaru. Ore emma sake siarani. Eshe mudupe.
0: Atol ore da ben yoko. Ore da ben yoko.
1: Alone kalo so yon.
0: Solo ni kan lo ko
1: ore orisi e kan ni ore orisi risi lo ma wa wo abu ni tan sara kini osika tan tese morin bi o ba yo lokere o ore mi wa pin ele ore mi wa aye si ore mi wa ke gege o wa n pe ele teni teye o bi o ba pe yin da tan wa da ye ye si ile mi ko ni ti ayin la lo ko yun so etun wo yun na awon ore to je pe ahan ni a fi njo re ni ota ni mo je fun wa to ani boya ani mo ta wa lore o to ona wo ton wa ju olorun
0: aseun oro na lati jojbo yi ke kaloko sora ore ti yan ba si ri na to jo meji meta e ke yan na se suru ko to se aya le fun pe ma bo re mi ore odun marun odun mewa ogun odun
1: ogun odun to mo
0: en teyan ri lana gan laarin ijo keji o le ti yato
1: o le ti atada o le ti yato
0: o le ti ji pada
1: be ni be ni be ni
0: kolo nsanu wa
1: amen amen
0: ka mo fi ota sore
1: amen
0: ka mo fo re sota
1: haleluya to
0: bagede oro le to nikan ni kan ga gbon mo gbe 89.3 fm abala oro imara le gbo ta lenu ambassador shocking us na pe obe oge arojo musulokun arara dadu ni jojo mo so pe o ye ka gbalejo awon kan sugba an reti won loni lori eto tolorun ba pe kan wa an reti won o si se kan ma gbo wa bayi abi kamon ti won ma gbo wa o jise fun won pe awa se ireti won asiko si wa ase bere ni
1: akoko wa be
0: ni beji la la nlo mo ranti pe bi ose bi o ti le lo sugan bayi mo soro npa asoro npa abebe kan lapata nbe bayi nitosi ile eko government college government college lapata laarin government college si ile ise àwọn ta láàrin tí yẹn náà ni tán náà ń lo ọ́fíìsì kan bẹ́ẹ̀ àbí wọ́n lo ibi kan bẹ́ẹ̀ fi attend sáwọn customer wọn dáadáa. So of which àwọn road safety náà lo ọ́fíìsì kan bẹ́ẹ̀ àwọn VIO ṣáwọn VIO náà lo mẹ́rin ṣá àtàwọn kan àwọn tó ṣàmọ́ ibi tí mò ń sọ lápàtà tí ó ti yí wọn tí mo ní ibẹ̀ yẹn ò bójúmu tó pẹ̀lú òbítíbitì ilẹ̀ tó wà ń bẹ̀ ń gbà náà àti òórùn tó ń tibẹ̀ jáde. Mo gbàbẹ̀ kọjá lánàá mo rí wípé wọ́n ti mí mọ̀ bá tán kó dò but gbà mo gbàbẹ̀ kọjá lánàá mo rí pé wọ́n ti ṣiṣẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ tí ó sì lè dájú bẹ́ẹ̀ lọ but wọ́n ti mú ẹ̀gbọ́n kù ń bẹ̀ ó kábùó. So àmọ́ àwọn tó ṣe o ṣùgbọ́n táwọn tó ṣe bá ń gbọ́ wa akíyìn o
1: ẹṣẹ́ adúpẹ́
0: lọ́wọ́ yìí ẹṣẹ́ ẹgbọ́ ẹṣẹ́ ṣe bọ̀ ojú ọ̀nà iná ọlájí sí Johnson Away yìí a ti ń ké gbàjarì ibẹ̀ yẹn náà for a very long time ó ti tọ́jọ́ mẹ́ta lójú ọ̀nà iná ọlájí ká tó dé Johnson Away ta bá ń lọ láti ọ̀dọ̀ wa ń bì nísìn ta dé sharp corner ta gòkè ìjọ redeem yẹn ta wá fẹ́ ní ká máa da free ibi ìgbafẹ́ kan tí ẹ̀wà ń tò sí ibẹ̀ yẹn mo wọ́n ń dá àbáwọn yẹn náà ò ṣe lè tí ẹ̀ wò pé à káwa náà ṣe kìnní kan society kìnní kan náà máa ń pè CSR ẹ ti ẹ̀ gbìyànjú ìbẹ̀ yẹn wá burú jáde ibi pé lásìkò tá a wà yìí tí ẹ̀ bá gbàbẹ̀ kọjá òórùn yẹn ń bò yẹn mọ́lẹ̀ ìjọba ìbílẹ̀ ìbàdàn south west mo nígbàgbọ́ pé ẹ̀yin ló kàn mo gbàgbọ́ bẹ́ẹ̀ pé ẹ̀yin ló kàn kò sì yẹ kẹ́ ẹ dákẹ́ despite pé a ti ń pariwo láti ọjọ́ bíi mélòó kan òórùn ibẹ̀ yẹn pọ̀ iná ọlájí sí Johnson Away àwọn tó dẹ̀ ń dalẹ̀ síbẹ̀ yẹn náà ó yẹ káwa ojú sọ̀nà fún gbogbo wa náà ẹ pé bá ti ń yọta sáran fásáran àbí bẹ́ẹ̀ ti máa ń wí náírà ń yọta sáran fásáran bíjọba ọba tiẹ̀ ṣe kò yẹ káwa náà tún wá máa bàjẹ́ kò yẹ ká máa tú tìka bojú egbò nǹkan tá a rí pé ò da a tún wá ń contribute sí a tún ń dalẹ̀ mọ́lẹ̀ níbẹ̀ kò dáa ibẹ̀ yẹn ò tiẹ̀ ó bọ́ sójú táyé ju èrò nǹkan bẹ́ẹ̀ kì í ṣe inú igbó kì í ṣe àwọn kọ̀ọ̀rọ̀ kan dú ojú táyé ni kòtò àwọn kòtò kọ̀ọ̀kan náà dẹ̀ wà ń bẹ̀ tọ́lọ́run bá pé kí wọ́n lè láǹfààní àti ṣeun náà ó wà very important débi pé àwọn mọ́tò àṣẹ̀fẹ́ máa pẹ́wọ́ gba wọ́n ń wè mọ́ra wọn lọ́wọ́ sàwọn tí ò bá ní sùúrù fúnra wọn ọlọ́mọjẹ àríláburú àwọn ọlọ́kadà nkankan so èyí tó tiẹ̀ kọ́kọ́ ṣe pàtàkì bẹ́ẹ̀ ni àwọn ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn ó ti pọ̀ jù.
1: Adédàmọ́lá jẹ́ kí n gbà bí orin ní ẹnu ẹ̀ ṣe rí àkọ́kọ́ náà àwọn èèyàn wa ó dàbí ẹni pé àwọn àkókò kan wà tó jẹ́ pé wọ́n sọ fún wọn pé kó ní kálukú kí ó ní gorodomu dalẹ̀ sí rẹ̀ tó yẹ pé tó bá ti ní gorodomu dalẹ̀ sí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn ni wọ́n wà bá kó wọ́n bá kó àwọn ẹgbẹ́ yẹn àwọn èèyàn wa tí wọ́n bá ti dàjàrí ibi tó jẹ́ pé bóyá ojú ibi tí nǹkan yẹn wà àwọn èèyàn kan ti ń dalẹ̀ jọ síbẹ̀ dípò kí àwọn náà kí wọ́n wá wọ̀rọ̀ kò fi ṣàdá ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kan àwọn láńlọ́ọ̀dù àdúgbò náà gbọ̀ngbọ̀n ó sì ka àwọn olùtajà torí pé kì í ṣe ibẹ̀ nìkan wà ní àrùn tí ń sogójì ní sọ̀ọ́dún èyí tí ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́yà ní í ṣe so ni ó fi ṣe pàtàkì fún àwọn tí wọ́n wà lágbègbè tàbí ilé kọ̀ọ̀kan láti mójútó agbègbè wọn tori pe opo gba lo ma nje pe ki se pe andiru ijoba n toto sugba awa na ni ti wa lowo ai awa ta wa lagbegbe ti ni ibi ye mo dale sibe o igba na le ri ye won le ran omode omo kekere kan ya lo dale sibe
0: ibe olomode la fin
1: sogun wa ni be n la andale si iju oju sit o ye kojo sona fun yen pe awon bi kan wa ti eyan ogbodo mo dale si na o
0: nibi ti le mode loni
1: nibi ti le ti eyan te eyan lajude loni so awon bi kan wa to je pe eyin na ti e wa ladugbo te gbodo mo fi se oju la lakan fi sori lori oro yen iwa ko kan mi ko kan mi ti e ba wu orun be igba ti o ba ma ko si wahala sagu ara eyin gan oni mo tori pe awon oru kokan te eyan ba fi mu ko I mo nda wahala le sinu agu ara
0: gradually
1: die die na ni ti o fi wonu ohun bogo ati egungun ara won lo so idi ni to fi dabe ni wi pe eyin na e je oju la lakan fi sori fun ra yin eyin ti o ba le sun le re ko si bi kan ko sun ko dana sun eyin ti o ba wa nse to ko ni gorodomu kan ti o mo dale si igba ti awon ti won gbe ile awon eleyun na e ti ba won ni adehun papo tori pe ile ise awon ile ise kan wa tan to je pe won gbe ile danu e ti ba won lade un papo debi wi pe ki se poju popo ona ijoba lewa lo mo dale si oro tan so yi ba se so ti johnson awenisin abe ko be na la se lowo lowo bayi la se so ti agbegbe kokan igba mi te ba de oja ba koni wu yin du ti e ko pe ah oja oba ni bi yi ko ye ki be o mo do ti
0: gbajugbaja oja
1: oja ni oja ti oba gbajugbaja oja le wa ri won igba mi won o to ile lo tan ba to latoja baba yi won wa to lo sona di arere bi igba to ye pe won fi dress oju ona
0: I say flower
1: lai say flower so gbogbo awon nkan won yi lo ye ki awon iya loja iya laje na ba wa moju to ki de lo na ti a fi le moju to na ni wi pe o n kaluku won to ba ti da koko igba ti won ba fe mo lo sile kan ti gba ki won ti kojo ki won ti dana sun bi o ba si sese be kan ni awon eyan kan ti o wa mo ba won ko awon idoti yen danu kuro ninu oja so gbogbo awon nkan won yi ni lo se pataki pe ki won ba wa moju to laarin ara won eyun ba awon awogedengbe ijoba na ti sun lori irin ajo yen
0: ijoba ti sun
1: ijoba ti sun nitori wi pe be ni se ri ilu to ba ti wa to ba ti je wi pe idoti ba ti kun be awon ajo agbaye mo nwo ni wo wi pe ilu ti o doti ni ibi ti eyan ba nse isakoso le lori boya alaga council ni boya gomina ni boya senator ni emi awon rep wa awon state honorable wa sawon na o ni nkan kan ti le se councilor adugbo nko councilor adugbo ti won yan si agbegbe yen agbegbe kokan won ni se se ki kan se pe won lo council won joko lasan won ko nbe iwo ri pa agbegbe re ndoti ko da ori pe agbegbe re kude e ka to o de lo soju agbegbe ni soju re ni soju re agbegbe yen si nbaje o lenu oro kankan
0: isin ra
1: so ke wa lo je councilor le lori abo omo tun mo pe ke yan je councilor ni
0: won te ni o se councilor wa
1: ah so won wa won wa attitude lo se pataki o da ah ninu council mi o emi ni mo soju agbegbe mi ninu council mi o e je ki n lo so nkan to n se mi ladugbo e ba mi wa woro ko fi sada se lori e e ba e fun mi ni tractor ti ma lo ti won fi ma ba mi ko awon egbe to wa lagbegbe mi tori mi o feran bo se wa yi ise kanu ki kan se pe a kan lo council a kan gbowo ala se palliative kan ala se emi o ti e se kankan ko to gbogbo wa ta pa se wa yi to je pe ko le da so fun pe eyan ogun re eyan ogbon re ti mo se lore ibe nko lati en lo sugbon agbegbe bi ta n gbe te je councilor le lori agbegbe bi te n gbe eyin te wa ni house of rep te wa ni rep te n soju agbegbe kokan e de ri awon nkan won yi ara awon ise yin na ni won ni agbaje owo la fin soya ajeje owo kan ogberu dori emi de man so kini kan nigbati enikan ba ti dibo to ba ti wole mo ronu pe kini mo le se aye nwo wa o awon yen nwo wa o bi mo se wa ti mo se joko ni waju e loni laaro yi lagbegbe odo mi emi mu di man ton awon kankan se ni tori egbe titi odo mi wa mo didi mu ara mi ti mo ma nse
2: egbe titi ni leyin
1: be ni to destin pe
2: amule titi leyin
1: e se amulo si
2: amule titi
1: ki se
2: ni titi nfin
1: e ki se ni ogbo ni awa
2: okay sorry odo yin ti develop
1: adupe so kini mo fe fayo ni pe emi fura mi ma nse imototo agbegbe fura mi ti ma bo sibe awon to ba ngbo mi bayi gan gan gan gan won to ba je pe won se o se jeri si awon gan le pe wole pe baba yi boya ro lo npa boyo to ni so tawon yen na je sin ri olokada nkoja won ri onimoto nkoja won ri koda ko to ba wa ni waju odo mi gba mi mo didi ma mu dide ti ma mu oko lati gbogbo everything ti ma di ti ba mo pe mo wa lesbc so idi ni to fi dabe ni wipe ise towo tara ti eyan tawon agbegbe tawon landlord tawon to ngbele awon to ngbadugbo niyan sugba ta ba wa soro lori ti ijoba ko ye ki ijoba o repeti lori oro imototo eyi na la fi ma npe commissioner to ba wa ni agbon ni imototo commissioner for environment lati jo ki won ba wa jawe so bi awon wole wole odugun apo mo bi ti gba kan kan gbianjo ati ba wa gba si tori se awon wole wole na tun ni yi
2: se wole wole si wa ninu
1: won wo abe tin gba ta ri won a ri won lagbegbe
2: won
1: saba jade mo ti iru pon gba won si
2: asan se gba won eyan si se wole wole mo
1: se mo pe emi o mo in ti e ti ri ija sare tori pe o ye ki won po iru oro ta nso yi ise ti won nu
2: wole wole
1: be ni ise ti won ni pe
2: agbegbe won lo lo ni te won ko ta won ko se se mo rin yen orin fun wole wole
1: aye ijohun ori ti a ma n kon gba na ni wele wele marufin tanwindinwindinwindin wa tori pe koda bi tanwindin ba wa nu koko re
2: won yewo won ba si ti le mu ode
1: mu won ba si mu won mu lonu ode mu nu won se be mo ni isin se won yale olonje kaakiri lati le yi pe oke sagbegbe won mo tori pe ibi ti yan tin ta nje na tun se pataki oporopo yan ni o sa jeun ti won ba dana nle se agbegbe bi ti yan tin dana se won to be se ise awon wole wole nu nje won dale si bi to ye kan dale si ise awon wole wole ni ni mo fi so pe commissioner for environment e ta n fi pariwo yi iwon ba lariwo ta ma pa lori ni ajo yen nitori pe wole wole amuni mo da lawon na
2: amuni mo da
1: be ni agbefoba ni won ti si jebi so idi ni to fi dabe ni wipe ise commissioner for environment o se pataki pupo ju ebi o mo boya won sise won boya won sise won to that extent yo se pe ki won kan jade ki won de lo so pe okay o tori pe ari se ladi kari kan baba regun
2: ari kan baba regun
1: en ti eyan ba se
2: laso
1: laso to le gbede po lola mo ran ti baba wa olu loyo nigba ti won ko je commissioner for education
2: kolomba foron
1: kolomba foron ke won lawyer state baba ijoko si office o
2: won ijoko so office
1: won so pe awon je commissioner for education won wa feyinti won wa njabo fun won rara baba o jade won lo
2: ajo debe
1: won mo moju to nkan yen nigba aye won
2: jesu
1: e se mo pe bomo baba tan yo ba roba
2: aroba le pin baba
1: aroba baba tan
2: eyan agbala
1: e wa wo bi ti olorun ti wa kẹsàn rẹ fún baba para di gómìnà
2: mathematician
1: so o padà di gómìnà àmúyẹ yẹn gan wà lára baba yẹn kí baba ó tó di gómìnà baba lè mọ lè pẹrẹ lórí àpèrè nígbà ní gẹgẹ bí gómìnà ṣùgbọn kí ni mo ń gbìyànjú àti sọ kó tó di pé baba di gómìnà ni wọn ti máa ń sọ wípé baba yìí ó wà àti nígbà kan rí nǹkan báyìí ni máa ń ṣe ẹyin náà tẹ wá ní commissioner lénìí iwọ commissioner for education bo ni le awon ile iwe se ri ibo won da doti si nbe commissioner for environment ibo bo ni awon gbogbo agbegbe sagbegbe oja soja nje ti ba wa rin ti se pe awon kan ni won a ma jabo order ni te ba ti fun won ni order yi pe nkan awon te na sita nkan bayi ni lo ba mi se mo se
2: won sise
1: won sise
2: ṣùgbọ́n bóyá ní da anybody síta gan mọ́.
1: Bóyá ni wọ́n da ṣé ẹjọ́ gómìnà tá a ti ń pariwo gan ṣé gómìnà ni ó jáde lọ́mọ gbogbogbò agbègbè ni.
2: Kíni iṣẹ́
1: komisanna? Iṣẹ́ ìtì commissioner for education oníṣẹ́ ìtì ẹ̀ commissioner for transport oníṣẹ́ ìtì ẹ̀ commissioner for
2: water. Aṣojú gómìnà ni gbogbo
1: wọn ní. Aṣojú gómìnà gbogbo wọn jẹ́. Commissioner to ba wa gbapo ti ibo to lohun fe di gomina lola se bi ise owo re wo
2: pe ejawo ngba to wa commissioner
1: ejawo gba to wa commissioner ki lo se to ba wa de ti wa de kala tin din dodo tin se gbogbo e fun gbogbo araalu
2: tin se pancake
1: tin se pancake fun won ti o ba ti ni nkan amuye won ni o eti ni ori awe tori pe iwa eyan nigba mi ni mo mu eyan pe eja dibo fun lagbaja. Campaign before campaign. Ini te yon ba moju to awan. Kato ba ye ko moju to la koko ba. To ba ye ko moju to. So. Eh le expect kwe ki gomina waman loka akiri adugbo. Ko waman so kwe. Eh adugbo bai lo nde lo ni. Adugbo bai lo nde lo ni. Inye ti se o ba si lo wo gomina loku. Toro li si se lo wa lo nore. Then. Ikpadele ti waman se. Awan ti waman wanyi agbani. Ikpe awan nan sofin. O ye kan mo pe gbogbo awon eyan won ye si akesi ngba mi tori ki le fi bura fun won tori ki na fi wa lori apere. So idi ni to fi da bi eni wi pe eni ti an ba ti yan si ipo kokan o kan mo joko so office lasan ko feyin ti no je ki se owo re o yo je ki arayo so wi pe igba ti lagbaja yi wa nbe ari nkan ti o farase ari nkan to moju to. Eh baba Tunde Fashola eyan governor Eko gba se mo pe Eko ni baje Eko ni baje ni gbogbo eyan pariwo nigba na to Eko se to se gbogbo e ngba yen kini mo fe fa yo ngba na se bi amuye yen na won fi je minister fun agbanrin
2: eto agbara minister for power housing
1: minister for works housing
2: and works and works
1: and works minister for works housing and transport.
2: So the transport, you
1: know. Other people were meted by anyone.
2: Power, housing and works, you know. Ambassador.
1: Say power.
2: Power, housing and works.
1: Ibiti mo wan lokon. Ibiti mo loni yuke amuje ti mo rilala re.
2: Be ati mo shebo.
1: Ati mo shebo.
2: Poko be no.
1: Poko be ni yen. So won ko itan rere si le fun ra won. Ni won se wo pe eni yi eje amu fun kan bayi. Yo wulo fun kan bayi. Ni akoko bayi. So ti ye ni isin. So idi ni to fi da be ni wi pe gbogbo nkan ti won ba nse eh eri ko ro to mo to ki se gbogbo won la n soro re nipa e loni a n so nipa eto mo to to then eh agban ni bi to ati le pe fun imo to to ki lo le ti won da wo against discipline ti won fi ma se ki no npe
2: why
1: why ni
2: o se environmental
1: ni Saturday of the month ki lo de ta da pada. So wa gomina lowo ni lo wa ni abowo commissioner so te ba da kini yen pada o kadu ko ti mo akoko gba to ye ko ma to agbegbe e se awon mo lewole yen o de mo ni to e nkan ta npe ni ijoba niyan na o ijoba yi se pe kan mo kan de fila mo wo agbada kenkenkenke won wa ko lopa tele mi leyin won ko soja tele mi leyin won wa clear ona fun mi o se joba na o nti awon eyan ti won fe ko se gẹgẹ bi won wo nkan kan mo lara pe awon expect e pe ko se iwo lo dide lo so pe emi ni commissioner alagbaja ti mo moju to nkan bayi oga mi nkan bayi ni awon araalu so kini kan governor ma fun eni go ahead ni. So idi ni to fi dabe ni pe gbogbo awon ti won wa lapere patapata eyin o je minister le ni mo je kini kan kini se te nse lori oro agbegbe gan egbe ba lo Abuja nkan kan ngbe ba de lati Abuja yo sa ni nkan kan to ye pe ye keyin na ni ndaka lori environment environmental sanitation tan so yi eh so o mo gbodo ni nkan kan ni aka pe nti mo ti mo mo ti pe mo fe lo se ni abi eyan ba kawe won ni yo fi la aka ikun abi eyan kan kawe lasan ni
2: yo kan mori
1: yo kan go ori now ogbo ori tan so yen ni I pe bo la se nse eto ijoba bo la se nse eto ohun gbogbo so je ni isin ki ka se pe mo kan kawe gbogbo mo ka mo gba phd mo gba masters mo gba everything ti o de ni pa rere fun mi
2: oloyibo gan so pe so oloyibo na lo so be pe cleanliness is next to godliness
1: ahen
2: so aye ka to ba mo
1: ibe ni ibe ni ise mo ni pe angeli orun gan ibi oba mo ni won ti a se ri ba se wa ninu kulu yi gogo wa se joko yi oni kaluku lo angeli ti e ba se joko yi ibi e ri pe inu kulu yi o mo toni toni ko se to ma wo bi ti oni mo yi pe ohun wonu ile ise radio kan ta ni o wo bi ti oni so pe yes ibi to n joko si yàtọ̀ sí kí ní tó ọ̀rẹ́ ọlọ́yẹ tí ń pé tí ń kiri ìrìnrìn sí wa lórí ẹ tó wo gbogbo ẹ bó ṣe ní ìtì
2: àríṣe
1: bẹ́ẹ̀ ni àríṣe láríkà bẹ́ẹ̀ dé agbẹni ọ̀dọ́ wa nínú ibẹ̀ yẹn bẹ́ẹ̀ dé studio mi ẹ mọ̀ lé mu ni nígbà tí wọn ò ní tọ́jú kiri tí wọn ò ní tọ́jú wọn ò wọ́rì nípa ìtọ́jú kíní gbogbo bẹ́ẹ̀ ló ní ìtì ẹ wo gbogbo ta ẹ wo gbogbo inú ilé ta ló ma wọnú inú ibi yìí ṣé o ní mọ̀ pé radio station gidi nìyí.
2: kò sẹ́ni sẹ́ mórí oníṣẹ́ yá. ambassador torí àsìkò wa.
1: So
2: ìmọ́tótó yìí a lè sọ tán.
1: ohun tó kọ tó wà pẹ̀lú ẹ̀ ó lágbára ṣùgbọ́n ìbáṣe mi ni ìbáṣe yín ni ẹ jẹ́ ká ronú pé ọ̀nà wo lọ́nà àbáyọ bó ṣe jọ saturday bó ṣe jọ thursday bó ṣe nìkan ni ẹ ti ẹ̀ wá àkókò. Ti ẹ mọ ṣe ta mọ ṣe irú nkan bayi ta mọ wole wole tẹ si da wọn sita irú n ta sẹsẹ wa n sọ Johnson Awe ni káàkiri káàkiri tọjà
2: bayi àtàwọn agbègbè mi
1: kò ní le tó bayi bó ṣe jẹ nìyẹn.
2: Ọlọ́run ó ṣàánú wa káwa náà ṣàánú ara wa torí ta bá wonú ilé ẹlòmíì ẹ sì lórí ibùsùn ẹlòmíì sí ni
1: ẹ mọ lẹmu gbà ni pé ẹ ṣàjẹ ń jókòó ta.
2: Ẹ ti lórí ibùsùn ẹlòmíì sí ẹ ti rí sí ti rún mọ ẹlòmíì sí.
1: Fún dọ̀tí ẹlòmíì jẹ́ ẹ mọ̀ pé kì í ṣe àwọn mẹ̀kúnnù nìkan.
2: Ó tọ́jú olówó náà.
1: Olówó mi
2: gan-an. Àwọn olówó mi tún lọ́bùn.
1: Olówó mi lọ́bùn.
2: Èyí ló sọ bẹ́ẹ̀.
1: Olówó mi lọ́bùn.
2: Bí àṣẹ
1: nìkan. Ẹgbẹ́ bá wọnú kí ni ẹ, ibi ọkà sọ sí gan-an. So ti ru mu se ari bayi
2: won ni comment section
1: o le ta ise o le se gugu e
2: comment section dun ju yare elomi lo
1: honestly ile awa igan mo ba won bi yo so so pe o ba fi se yara gan ke si nkan to buru ju nbe
2: temo eyin o de ile igbonse awon ile ise mi yo wuyan yo de yare elomi e mo pe si yara teyan kan sun na re
1: ilé ìgbọ̀nsẹ̀ wo ibi tó sọ̀rọ̀ tó òpúrọ́ dé tó bá a ṣe jókòó ìní ìsìn kí n fi bí ìṣàpẹẹrẹ èyàn fẹ́ lè délé ìgbọ̀nsẹ̀ kó jókòó kó sọ pé
2: kó òun fẹ́ jẹun
1: kó tún máa jẹun
2: àtúnyẹ kúṣẹ́ o
1: sista tó yẹ kúṣẹ́ o tó yin olúwọlé ẹ ṣe mọ̀mọ́ yẹn mọ̀ ṣiṣẹ́ púpọ̀ wọ́n gbìyànjú kí ni mò ń gbìyànjú àti sọ ni pé ibi
2: bẹẹni sì ti rún mọ ẹlòmíì o so à ń bẹ bóòlù sí àfẹ ṣe tàǹgbò bá déta bóòlù sí fẹ ṣe ní tàǹgbò bá déta yóò kàn jẹun.
1: Adédàmọ́lá ó rẹ lómi tó ní tí ó wọṣọ ń ta tí ó pàkéjà rẹ tí ó wọṣọ gidi tó jẹ pé ìtẹ̀lẹ́ rẹ gan-an.
2: Yóò máa kán.
1: Ẹ rò pé wà lára àwọn tí wọ́n ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ̀yẹ wọnú lé wọn.
2: Ọ̀bùnni.
1: ẹ mọ lẹmu ni ìwọ kọ èmi fi ń kọ àwọn aráàlú rẹ tó bá ń ṣe bẹẹ lẹkọọ ni pé kí wọn jáde kán mọ tún agbègbè wọn ṣe
2: kán túnú ilé wọn ṣe
1: kán túnú yàrá wọn ṣe
2: ẹ bá wọn tẹlòmíì wọ ìtẹlẹ tẹlòmíì wọ.
1: Káì tọ́ mọ̀ gbọ́ sórí.
2: Ó jẹ́ táwọn ọmọ tí wọ́n máa ń ṣáàgìù. Ẹ bá rí rádà ọ̀dọ́ tí mi ò kò sí tí ó kò sábẹ́ tí ó mọ hàn
1: ká ẹni ò kẹ́ wà mọ̀ báwo obìnrin ṣe ń tẹ̀lé irú àwọn eléyìí gan tí ó wà mọ̀ fásokòtò òkè.
2: Ẹ̀hàn irú àwọn náà ni ẹ̀hàn pé irú àwọn nígbà mí ni wọ́n ra àwọn obìnrin kan wà rẹ̀ pé
1: àwọn obìnrin kan
2: kìnnìkan ni mo tọ̀ mọ́ sábà sọ pé ọkùnrin tó bá fẹ́ fẹ́yàwó obìnrin tó bá fẹ́ lọlé ọkọ mọ́ fẹ́ ọkùnrin tó bá ti mọ̀ pé nítì jù tó yẹ pé máa ń ṣe ìmọ́tótó jù torí yóò fún ọ ní sòro.
1: tí bá máa ń ṣe ìmọ́tótó jù
2: ọkùnrin tí bá máa ń ṣe ìmọ́tótó tí tó mọ ìmọ́tótó ju any other thing lọ yóò fún ọ sòro sàn pé irú àwọn oníra àwọn he.
1: Bẹ́ẹ̀ni
2: ọkùnrin tí yóò wọ sòkòtò tí àbí ìmúra rẹ̀ tẹ́ pé bá wo tó wọ̀ sábẹ́ gíran ni.
1: Gíran ni nǹkan tó wọ̀ sábẹ́ tí ò
2: ṣe fi hàn
1: tó wá tí sòkòtò wá ń jábọ́ tó wá ń fọwọ́ ko díẹ̀ lẹ́wọ̀n ó wá ń fọwọ́ ko.
2: Ọ̀rọ̀ ìmọ́tótó la ọkọ̀ mú láàárọ̀ plan pé yóò lọ tó tó báyìí ṣùgbọ́n bó ṣe bọ́lọ̀ ṣe pé kó rí
1: tòró
2: ṣe pàtàkì náà pé kí ìmọ́tótó wa kó dùn rí kó dùn wò káwa náà ká yàtọ̀ bóyá èyí ń gbọ́ wa mo mọ̀ pé ẹlòmíràn mo rántí ìgbà mo lọlé àwọn lágbájá ìfẹ́ lè jẹun àwọn ilé kan wà tán àlè fún yàn ló ń jẹ kéèyàn jẹun
1: ẹbí
2: o mọ gbé yàn
1: a sì ti fẹ́ ìdá máa ń dáná màá tán wọn.
2: Ẹ mọ̀ wọ̀rí mo sẹ bóyá bí sì ń polúwa rẹ̀
1: bí sì ń bẹ polúwa pọ̀ ń tọ̀ wo ẹ̀wọ̀ mo ṣẹ̀ṣẹ̀ jẹun tán náà ni ẹ ṣe kódà bí wọ́n bá fi ìgò mirrors délẹ̀ fún báyìí
2: kò ní lè mú torí ìdọ̀tí.
1: Nígbà tí mo bá wọnú ilé ẹlòmíì tí ọmọ ẹja fi kán
2: láì mọ tọmọ lọ́wọ́
1: láì mọ tọmọ lọ́wọ́
2: ẹni tọmọ lọ́wọ́ gan-an kò burú tó bá wọn kò sí gbọ́dọ̀ burú.
1: Kò ní joko pé sẹ́yìn pé tí ń tọmọ lọ́wọ́ ó ti mọ̀ pé at any time ládéjo tó ń
2: dé wọ́n wá
1: so kò ní joko pé kí gbogbo nǹkan
2: kò wá
1: wọ́n bù kó tán bù kó fọ́n bù bá gbẹ́gbẹ́ra dáradá.
2: Ìkúrẹ́ nìkankan ìtò ká mi lára lè mi ń sọ.
1: Ìtò ká wa lára tó agbègbè tá ń gbé inú ilé tá ń gbé ibi iṣẹ́ wa
2: wọ́n ní òpópó nǹkan òpópó mọ́kà mọ́ roro.
1: Ẹni àwọn kan ní gbábẹ́ o
2: áńgẹ́lì kan ní wá tún mọ́kà
1: ṣe àwọn èèyàn kan ní tún bẹ́ẹ̀ ṣe o àwọn èèyàn kan ní tún bẹ́ẹ̀ mọ́
2: so táwa náà bá kópa tiwa ń bí bóyá dustbin ni ìjọba ó rí àwọn òpó kọ̀ọ̀kan sáwọn ibùsọ̀ síbùsọ̀ ẹlòmíì náà bàjẹ́ ibi tó bá ti jẹ àgbàdo tán mo wà lórí ọ̀kadà lánàá lẹ́nìkan sọ̀rọ̀ yẹn pé àwọn ilé wọn kàn ti ẹ̀ bàjẹ́ kán jẹun tán kán ṣe tán gbogbo ẹ̀ wì lójú títì tẹ̀m̀pọ̀ wà bẹ́ẹ̀ náà láwọn ilé ìtajà àwọn ṣọ́ọ̀bù lóríṣiríṣi sọ pé bá ṣe ń jẹ àgbàdo ṣe ń jẹ epo watermelon ṣe ń jẹ kinní kan gbogbo ẹ̀ tí wọ́n jẹun tí wọ́n fi ní dustbin nínú ṣọ́ọ̀bù wọn tí wọ́n lè mọ da àwọn nǹkan ìdọ̀tí sí ẹ̀rí gbogbo ẹ̀ wì
1: nínú gọ́tà ìyẹn ìgbà tó jù bá wá rọ̀ yóò wá gbé
2: gbogbo ẹ̀ ìyẹn náà wà
1: ìga ẹlòmíì ò ṣe ga ẹ̀rí mọ
2: ní gbogbo
1: pápáàsì ọmọ oríṣiríṣi nǹkan lójú títì.
2: Báwo la ṣe rí
1: báyìí náà àdàmúlá mo tiẹ̀ tó wá ní nǹkan kan tiẹ̀ tó wá ṣẹlẹ̀ ǹjẹ́ mọ̀ pé àwọn tẹ́nàntì kan níìtì àwọn kò níìtì èyí tó bá wá níìtì nínú wọn tó bá tó wá gbálẹ̀ jù wá ní oge rẹ̀ tó ti pọ̀ jù
2: wọ́n á tún sọ lẹ́nu ọmọ ọlọ́mọ
1: ẹni ẹlẹ́ni ènìyàn ọlọ́niyàn tó sì bó yóò sì jẹ́ pé gbajúmọ̀ ní láàrin ìlú yóò sáfẹ́ kó pé
2: bẹ́ẹ̀ni tí ò sì fẹ́ kán kófin tí wọ́n kó bọ̀hún
1: wọ́n bọ̀ wá bá wọn dé wá fẹ́ bá wọn ládejò
2: káwọn èèyàn wá dé kán mọ́ lè wọlé.
1: Lóòótọ́ face to face lòún gbé.
2: Kán mọ́ súnmú.
1: Kí wọ́n má lè jókòó ìṣẹ́jú márùn-ún kan láwọn tí ń lọ.
2: Face to face ń ti ẹ̀ burú jáì.
1: Ṣé àpò onílé kí wọ́n tó máa jọjà láàrin ara wọn.
2: Onílé fúláàtì ìyá ìgbà pé òun kan ní dágbé. Òun tó bá wù ó sí.
1: Ọba àmọ́ tàkìtì inú ilé fúláàtì.
2: Wọ́n lọ́mọ.
1: Lálá. Ṣùgbọ́n àtúnṣe inú ilé àtúnṣe agbègbè ilé la ti ń kẹsàn-án ròde.
2: Bẹ́ẹ̀ni gbogbo wa lójọ kan.
1: Gbogbo wa lójọ kan.
2: Ọmọ tí ò mọ̀ tọ́jú tá a fi kọ́. Yóò lọ fẹ́ ọkọ àbí fẹ́yàwó tí wọ́n ti kọ́. Yóò wá di bodins ọmọlọmọ lọ́rùn.
1: Ẹ wà rí tí wọ́n mọ̀ ọ́n jà.
2: Ọ̀rọ̀ yìí
1: ti
2: ń fẹ́jú.
1: Kílódé ti single mother fi pọ̀ ń ta. Nítorí pé èlò obìnrin bí ó kà ń kà yóò ṣe báyìí. O ò nílé tún nílé ṣe.
2: Òyìn
1: náà tún wà lára rẹ̀. Single father náà ẹ̀yin tẹ́ ẹjọ́ ọkùnrin náà ṣe ẹ̀ single ni.
2: Ṣebí ọkùnrin
1: lẹ́yìn single father náà ò wà ní.
2: Ṣé wà lára ẹ̀ single father náà tún wà.
1: Ẹ jẹ́ wá sí.
2: Wàhálà wà o.
1: Ṣé ò ní kankan ṣe tọ́yẹ́ pé gbogbo ẹ̀ ni ó tì mọ́ yàwó lọ́rùn ṣé ò wá sí ni. Na bawo yen ba bere si pe wole nisin. O ri mi to ba je po like to gboro wa yi. Ti o so lori. Single father na wa. E o wa ngba ti o le tun kankan se to je pe buwe. Iyawo ni o.
2: Yo for bo iyawo. Won to wedu iyawo. Won gba le iyawo. Won for toilet iyawo. Won for so iyawo. O fe le mo we fun. Won tun se mo be daddy wa e mo ti fonu.
1: Ah, se pe won ti fonu.
2: E wo aso te wo yen ti o ti.
1: E
2: change boxer si yin.
1: E change e.
2: Odidi ba le le.
1: Yo wa mo bi yawo nu. Ko si na mo ko ni mo pe nkan to bi yawo yen nu niyan. Eh?
2: Oko mi si re ki gba moran.
1: Ni moran kini? Yo na ju kankan. Se e wo, se ri ki isowo nikan. Ni a fi lokunrin ato bini mo wo mara won. Won wo bo se gba nigba mi bo se mura bo se ntoju inu le owo lo gbe laruge ni
2: owo gbe laruge ni
1: gbogbo nto se patapata owo lo gbe laruge
2: owo ko lo saju
1: owo ko lo kokon saju iwa ise ni awon akoko iwa ti se ni won fi ni jo sura won so ti yan ba ti wa doti ju olagbara die eya iranko wa ni eya iranko lo bun eniyan won wu wa bi elede ni fenu gbe doti kiri so awon nkan won yen ni big nkan ti nda wahala ale lagbegbe sagbegbe kokan
2: ile lo ti bere
1: ile la tin keso rode be ni
2: lo wa di wahala si ta wa ri tawon ko dale soju titi dale soju agbara
1: gba won mo bi ti won dale
2: ti won loju
1: ti gba won loju ti gba won mo pe ni
2: eja se mo nbe ba
1: won si mo pariwo omi yale agbara la ya shop won to lo da sinu odo eyin won ba to mo ke ewu yo mo ke
2: eyin o tun di wahala
1: yo da wahala yo ba mo yale kaakiri
2: a tun mo pariwo ijoba
1: won to mo fa yo mo be ni ijoba won mo pariwo won ni mo pe owo ara wa gan wa ka fi se ra wa
2: awa na kun soro
1: a be ni bo se ri ni
2: agomo kan lati ku iseju mefa eja se yun labala akoko eto ka fi se pe oro eto imototo ayika wa owo ta fi mu bijoba oba se teyin ba se temi se temi ibi ta wa iko la wa dawo omo dado ti si anyhow anywhere eyin na wa drum elo la won ti ma ba won gba le awon ti ma nkole elo ni e ma gba ti o ba ti won o boya 5,000 losu.
1: 5,000
2: losu. We have 5,000 losu. Namba ni sin ni o le ranti. Sugbon 5,000 no ti poju.
1: Ko ti poju.
2: Kan wa fi mo kole.
1: Lati fi mo kole.
2: Ko ti poju. Te ba ro popo, eyin na wa ona bayo te fi ni mo dale si anyhow. Elomi o kan dale, ategun o tun gbe lo sodo elomi to gbalẹ.
1: To gbalẹ tan.
2: To gbalẹ le ti.
1: Ko poju le de te. I shop mo kini e na won dale da wa lale la e. Ni bi oja laarin oja elomi
2: won fe le lura won
1: pe se iwo ni o wa gbalẹ si yodo mi whereas eni ti o gbalẹ ni lo fa ye gba ategun
2: to fi
1: ko fe ategun fi gbe idoti sodo en to gbalẹ ni to sele niyan
2: eja doke lohun ka sa ka se mi mo ta ba ti pada de a lo si abala keje eto titi ago mọkànlá bọ̀ aṣojú òpólẹ̀ fẹ́yìn ọmọ Nàìjíríà ago mọkànlá kú ìṣẹ́jú méjì láti nà kú lo ti àyín à ń bọ̀ ná ọmọ Nàìjíríà ẹ kú kalẹ̀.

0: Oh, kí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọlé lánàá àná ni gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa wọlé sí ilé ẹ̀kọ́ tán lè zoom padà fún another session 2026-2027 academic session. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kálukú wọn wọlé padà láyọ̀ àti àlàáfíà. Mímọ̀ ṣe kálukú kọ́. Ṣùgbọ́n kí ló ṣe pàtàkì tí mo rí ń bí? Ó ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò wa yìí, pẹ̀lú ìkànmínú. Ó pé àwọn agbésùmọ̀mí wọ́n ń palẹ̀ mọ́ láti ṣe sùúta. Kí wọ́n kọlu àwọn ilé ẹ̀kọ́. Ọ̀rọ̀ yìí ti ń jáde láti bí ọjọ́ méjì mẹ́ta báyìí. Àwọn ọmọ ológun fi wọ́n fi notice síta láti ta àwọn elétò ààbò gbogbo tó kù lólobó pé ẹ má jẹ́ sùn, ẹ sì má jẹ́ nàgẹ̀rẹ̀. Bóyá underreported ní kápé ni ibi tó ti ṣẹlẹ̀ mọ́ pa ẹ̀. Recently, not until ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ nìjẹta. Kásọ pé most especially ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà bí southwest. Report ń pa àwọn ìkọlù yẹn ó reduce drastically. Bọ̀ láwọn apá òkè ọya ó ń ṣe bí ẹni túmọ̀ oúnjẹ jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan à ń rí. Bóyá wọn wá kò débi táwọn èèyàn ó ti ráyè gbé síta ní nǹkan. Nọ́tàn ti jẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti àhán yìí òní pé àwọn ẹni bí yìí tún lọ rèé ṣọṣẹ́. Ṣíṣọṣẹ́ wọn bóyá ká sọ pé láti distract àbí láti dismembered àbí láti distract àwọn elétò ààbò wa. Wọ́n lọ kọlu ibùba àwọn ọmọ ológun àwọn elétò ààbò Operation Bust lọ́nà ìgbẹ́tì sí Ìgbòho níjọba ìbílẹ̀ Orílópékọ̀ yẹn. Oríire local governor ti ṣe ti ijọ́ kìíní àná. Adúpẹ́ ẹnikẹ́ni ò bá ṣẹlẹ̀ yìí lọ. Ìtanilólobó tí wọ́n tanilólobó àti ìkọlù tán ṣe recently yìí. Wọ́n ní àáfàá sọ̀rọ̀ òjò kù. Ọlọ́lọ́run ṣe rí òun. Sáà pé ó jọ bí ẹni pé ó túmọ̀ sí pé táwọn ọmọ ológun ń sọ. Àbí àwọn tó ń tanilólobó yìí tí a fi síta ó jẹ́ kọ̀nfáàmù nù. Ná báyìí náà léni ìròyìn náà gbé pé àwọn agbésùmọ̀mí àti àwọn ínfọ́mántì wọ́n spy lórí schools. Kí ló jẹ́ schools? Ló ṣe jẹ́ àwọn target tí wọ́n ṣe. Nígbà mò ń kà á lọ. Wọ́n láwọn ẹ̀ṣọ́ aláàbò yìí, àwọn ẹ̀ṣọ́ aláàbò wa ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ètò ìpàráàrọ̀ àti mímọ ṣe àmójútó tó tọ́ láwọn ilé ẹ̀kọ́ schools, NYSC orientation camps, àwọn ibi ìjọsìn àti àwọn ibòmíì tó jẹ́ pé àwọn èèyàn ti máa ń sábà pọ̀ tí wọ́n ti máa ń sábà kóra jọ lẹ́yìn ìtanilólobó pé ó ṣeéṣe káwọn agbésùmọ̀mí kí wọ́n kọlu àwọn agbègbè kọ̀ọ̀kan. Kí wọ́n ṣiṣẹ́ wọn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá nínú security alert tí wọ́n circulate ó lago ìkìlọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ yìí o bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe fẹ́ wọlé o ó ṣeéṣe o kí ọ̀fọ́n ó tọ̀ gbẹ̀gìrì o kẹ́ pé kálukú gbọ́dọ̀ sùn a sì gbọ́dọ̀ wara ro. Tí má béèrè báyìí pé kí la fẹ́ sọ wípé àwọn ẹni bíi fẹ́ gan. kí la fẹ sọ pé wọn bèrè fún torí bí ojojúmọ náà ṣe bẹ gbilẹ sí títí di àkókò ta wà yìí wọn dákẹ bíbà pé nǹkan kú tẹlẹ tó wá ń lo àpájí àbí ó ní táyìn yorùbá máa ń pè ní àpájí ẹyin àgbàlagbà bíbà pé wọn lo àpájí gbẹgẹ ti kọkọ ẹkẹ ti sinmi pétọ àdúpẹ o ẹkẹ tún pọ lójijì o pé wọn tún resurrect ẹjá bèrè pẹlú pé kí la lè pé wọn fẹ gan lọwọ orílẹ̀-èdè wa nàìjíríà ambassador.
1: So, adupe sẹ́rí lọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà ohun tí wọ́n ń fẹ́ kò fi gbogbo ara fara hàn bí kò ṣe pé ìfẹ́ inú ìgbà kan wà tí wọ́n sọ pé bukri saram torí pé àwọn ọmọ ń lọ sílé ìwé pé torí ẹ̀ ni wọ́n ṣe ń gbógun ìgbò tún yá àtúngbọ́ pé wọ́n ní ọlọ́run làwọn ń jà fún so gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò tiẹ̀ ṣe máa gbọ́ létí ọ̀rọ̀ ránranranran lásán gbọ́ nípa wọn kò tó wá di títí di irú àkókò tá a wà yìí ṣe ráwọn èèyàn wọ̀nyí ìfẹ́ mo sọ nínú ìròyìn agbọ́mọgbẹ́ ní àárọ̀ yìí wípé ìfẹ́ inú tara tí wọ́n ni wọ́n ń lò ìwà tí wọ́n ń wù ìwà tó jẹ́ pé pé wọ́n sọ di bí iṣẹ́ kí n sọ pé iṣẹ́ wọ́n ti mú kinní yẹn bí iṣẹ́ pé n táwọn fi mọ jẹun lọ́jọ́ ayé wọn nu.
0: Nígbà wọn ti mú
1: bí ọ̀nà àbáyọ kankan ṣoṣo tó wà fáwọn nìyẹn torí pé sẹ́wọ̀n pé àwọn Niger Delta Forum tí ó wà ngbà kan láyé ààrẹ
0: yàlàdúrà Niger Delta Militant
1: àbí militant
0: okay.
1: So tó yẹ pé nígbà yẹn ayé kìnà ń pè ààrẹ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ Alhaji Musa Yaradua ayé ìgbà yẹn tí wọ́n ń jagun tí wọ́n ń jagun ngbà náà ẹ rí pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó ti ń gbéra sọ díẹ̀díẹ̀ láyé ìgbà tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wà lórí àpèrè
0: ó ti ń rúgbó bọ̀ nígbà
1: yẹn ó rúgbó bọ̀ ni díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ayé Yaradua nígbà yẹn wọ́n paná ti àwọn Niger Delta militant wọ́n paná rẹ̀ nítorí pé n táwọn ń dà fún gbà náà yàtọ̀ àwọn sọ pàtó
0: nǹkan fẹ́
1: pé ìrẹ́jẹ ń wà fáwọn níbi táwọn wà gbogbo àwọn ọmọ àwọn wọn ò ríṣẹ́ ilẹ̀ táwọn tó tún kún fún àrà ti fún oyin tí ó jẹ́ pé ibẹ̀ wọ́n ti ń gbọ́n epo gbogbo ọrọ̀ ajé yẹn òkè lọ́hùn ni wọ́n divert ẹ̀ lọ tó jẹ́ pé àwọn ọmọ ẹlẹ́gùn àwọn ẹran ni
0: oúnjẹ
1: ọmọ ẹlẹ́ran àwọn egun ní jẹ so ìdí ni táwọn yẹn fi gbégbé sẹ́ ńgbà yẹn wípé kàkà kékú mọ́jẹ sèse yóò yàtí sàwádà nù ṣùgbọ́n nígbà tó yá ààrẹ Yaradua gbọ́ ọ̀rọ̀ wọn ó gbàárò ó dálé iṣẹ́ kan ìdúró kan bí àjọ kan ṣá tó jẹ́ pé àwọn yẹn ni wọ́n wá mójútó
0: ọ̀rọ̀ àwọn Niger Delta
1: so àwọn eléyìí tí wọ́n kọ́kọ́ ìjà tí wọ́n ń jà téèyàn bá fura sí wọn ẹ̀sìn ni wọ́n kọ́kọ́ gbéléjú ẹ̀sìn ni wọ́n ń gbéléjú ńgbà náà pé àwọn ń jà fún ọlọ́run nígbà náà ṣùgbọ́n nígbà tó yá ó fẹjú kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ wọ́n sọ di bukri saram ni wọ́n ń pè boko haram so wọ́n kìíní yẹn wá fẹjú kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ tó di extent yìí pé ó ti wá gbádùn mọ́ wọn kò dẹ̀ ṣe kò yá nítorí wípé àwọn ìjọba wa ò fura
0: ìjọba ò fura
1: ìmọ̀ fura wípé nǹkan yìí yóò gbajúgbajà bẹ́ẹ̀ àwọn kan náà sì wà nídìí wípé bí ó ṣe ń gbajúgbajà ń gbà yẹn ara wọn ẹ mọ̀ jẹ́ ká gbàgbé ara wọn náà ni ó lọ ṣiṣẹ́ wípé ó dáa náà o ẹja àjọjókòó láti fi lè mọ sọ pé àwọn já ìjọba gbangba náà gbogbo nǹkan yẹn àkópọ̀ rẹ̀ táwọn olóṣèlú lò wọ́n fún ni ló jẹ́ kí wọ́n di gbajúgbajà
0: àwọn olóṣèlú náà tún lò wọn.
1: Àwọn náà olóṣèlú náà tún lò wọn.
0: Kábíyèsí olóṣèlú.
1: Nígbà náà. So, ilé yẹ kíni yẹn wa máa fẹjú kó máa fẹ. Ṣé mọ̀ pé àwọn tí wọ́n ti gbàgbé wípé àṣìṣe ńlá gbà ló jẹ́ fáwọn láti máa sọ pé àwọn ń lo àwọn ikọ̀ kan against àwọn kan. Orí àtijá ìjọba gbà. Gbogbo nǹkan tí wọ́n bá kó fún wọn gbà náà tó bá ti gbádùn mọ́ wọn. Wọn ò ní lè fẹ́ kú ńbẹ̀ mọ́. Wọ́n ti sọ di okòwò láàrin ara wọn.
0: Wọ́n ti sọ di business. Business
1: tó mówó wọlé. So, wọ́n wá bìlífì pé ibi táwọn ti lè mọ bí ìgbé ayé àwọn tó fi lè sọ̀rọ̀ sàrọ̀tọ̀nu. Nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ lò wọ́n ń gbà náà, wọ́n lò wọ́n ní ìlú use and dump. Wípé ẹ̀ṣájà lò wọ́n. Ìgbà wọ́n sì lò wọ́n tán tí bò kọjá, wọ́n gba ọ̀rọ̀ dùn, wọ́n gba kíní wọn, wọ́n gba gbọ́, ọ̀dà náà kò burú. Ní tá a ṣe kù. Ní ló ti fi wá di pé wọ́n wá kẹnu títí kò fẹ́ sí ìpínlẹ̀ tí wọn ò sí báyìí. Ọkàn fẹ́ yàtọ̀ díẹ̀ ní ilẹ̀ Igbo ni. Ìyẹn nílẹ̀ Ibo. Ṣùgbọ́n gbogbo ìpínlẹ̀ yòókù kò fẹ́ síbi tí wọn ò ní bùbá sí.
0: Ní Nàìjíríà.
1: Ní Nàìjíríà yìí.
0: Káyọ̀ ti apá àwọn apá Ibo lẹ̀.
1: Káyọ̀ ti wọ́n lẹ̀. Nítorí wípé ọ̀tọ̀ ni tiwọn tó dá dúró. Tó ogun àwọn IPOP làwọn fèsì ní tiwọn. Ìdádúró Biafran. Ìní àwọn dúró lé lórí. Ìyẹn ọ̀tọ̀. Ìyẹn tó dá dúró láyé ọ̀tọ̀ ni. But àwọn eléyìí. Wọ́n ti wá sọ di pé ká mọ gbalẹ̀.
0: Wọ́n fẹ́ ní domain.
1: Wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni.
0: Àwọn náà fẹ́ jọmọ onílùú.
1: Wọ́n fẹ́ jọmọ onílùú. Wọ́n sì fẹ́ láti ri pé àwọn náà jẹ́ pé àwọn náà ń ṣèjọba lé a lórí. So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n ń gbìyànjú láti ṣe. Kò ń ṣe wípé wọ́n ní nǹkan kan ní pàtó tó jẹ́ nǹkan tó jẹ́ pé lè fífọ́ aráàlú tí wọ́n ń jà fún. So tá a bá wá wo ìgbésẹ̀ wọn yìí, a ó rí pé ó ti là mí láká. Ẹ wá wò pé iléèwé wọ́n ń lọ ọbẹ̀. Kí dẹ̀ ni? Wọ́n mọ̀ pé táwọn bá ti rọmọ kan gbé. Àwọn ìyá wọn mọ̀ sáré owó. Wọ́n lọ sí church. Church ibi tí wọ́n bá ti rí pé àwọn èèyàn pọ̀ ńbẹ̀. Wọ́n lọ jẹun gbé. Wọ́n lọ gbẹ́ àwọn àlùfáà bẹ̀. Wọ́n lọ gbé. Because ẹ̀yìn nǹkan kan ni ibi àwọn kan ní ṣe atọ́nà fún wọn. Wọ́n bá dé mosque náà the same thing ni àwọn tán kírun jẹ́jẹ́ wọn. Ìgbésẹ̀ yẹn náà wọ́n ó gbé wọn. So wọ́n ti wá sọ di business nítorí wípé wọ́n ti wò pé àwọn tán wà mosque náà wọ́n sàn dáwó.
0: Àwọn náà sàn pawó.
1: Wọ́n sì ń pawó.
0: Fisẹ̀ bílẹ̀ lá.
1: So ìyẹn ló ṣokùnfà gbogbo pé ẹja koríboru iṣẹ́ báyìí. Tí wọ́n wá ti wá rè yẹ́. Wọ́n ti wá gbajúgbajà.
0: Àwọn náà ti di gbajúmọ̀.
1: Àwọn náà ti di gbajúmọ̀ débi wípé àwọn kan náà ti wá ń lò wọ́n.
0: Àwọn tó ń lò wọ́n yìí tara wa náà ni wọ́n ń lù yìí.
1: Bẹ́ẹ̀ ni nínú ìlú yìí ara wa náà ni yóò ń lò wọ́n àwọn àgbààgbà ìlú yẹn àwọn àgbààgbà ìlú yìí lórílẹ̀‐èdè Nàìjíríà tó yẹ kí ìjọba ó ti gbádi wọn. Kan ti jẹ́ kí gbogbo ayé mọrú àwọn èèyàn tí wọ́n jẹ́. Ṣé ìwádìí ọ̀rẹ́ kíni wọ́n bá wà dáadáa lórí ọ̀rọ̀ wọn? Wọ́n á mú àwọn èèyàn wọ̀nyí. Nǹkan tó ṣẹlẹ̀ lókè ọ̀ya ó wá sàn tó fi délẹ̀ káàrò jíré ńbí náà. So ìdí nìyí tó fi dàbí ẹni wípé ètò ààbò wa mo sọ láàárọ̀ bóyá ni wọn ò ní padà síbi àtijọ́ táwọn ẹ̀ṣọ́ aláàbò ń wà níléèwé kọ̀ọ̀kan. Pàápàá àwọn iléèwé tó jẹ́ pé ojúko ni wọ́n wà, inú igbó wọn wà, abúlé kan wọn wà. So àwọn agbègbè báńbáun wọ́n gbọ́dọ̀ ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ó mọ dáàbò bò wọ́n. Torí pé ó ti ṣẹlẹ̀ rí tá a bá gbogbo iléèwé kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ pé àwọn ológun náà fi ṣe àgbọn ní security ibẹ̀. Nígbà yẹn àwọn náà mójútó àwọn ọmọ iléèwé fóhunkóhun tí wọ́n bá ń ṣe ń gbẹ̀ngbà náà. So ṣùgbọ́n kò sí yẹn mọ́ a ti sùn ìjọba ti sùn.
0: Ìjọba ti sùn.
1: Bẹ́ẹ̀ ni wọ́n ti sùn. Oorun tí wọ́n ń sùn yẹn àkókò tí wọ́n tají sí nǹkan ti ó ti pẹmẹ.
0: Ṣáà lè sọ pé torí tí gbogbo àwọn eléyìí bẹ̀rẹ̀ yìí bí orí ààrẹ Goodluck Jonathan oni ọ̀rọ̀ àwọn oni bandit terrorist tàbá wò dáadáa ló ti bẹ̀rẹ̀ tí n bá ṣàṣìṣe o àbí kí lẹ rò.
1: Ó ti wà tipẹ́.
0: Okay, ó ti wà
1: tipẹ́. Wọ́n fura mọ̀.
0: But the first attack wọn. Ìkọlù
1: wọn àkọ́kọ́ tó lámìláka.
0: Tó lámìláka.
1: Tó le. Ayé Goodluck Jonathan ni. Tí wọ́n fi lọ gbé àwọn ọmọ Chibok mara nígbà náà. So, ibẹ̀ ni gbogbo kinní yẹn tí wá bẹ̀rẹ̀ sí fẹjú pé tó àti kinní yìí dùn. Ó dùn máa wọ́n gbà náà. Ó dùn máa wọ́n gbà náà.
0: Ìgbà yẹn ààrẹ tó gbélé lẹ̀ ńgbà náà ìyẹn bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́. Wọ́n láwọn kọ àwọn ìwé kan gbà náà pé àwọn pípù yìí tẹ bá ní kẹ mọ́ wò wọ́n bá àwọn. Wọ́n di kanra jẹ́bẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀sìn láìkẹ́.
1: Nítorí pé bàbá yẹn ti fu ó ti mọ tí ṣẹ̀wọ̀n pé ẹni tó bá mojú ogun náà nípa Bìní rè ẹni tó ti ṣèjọba rí yóò ti mọ àpàdé àlùdé àwọn nǹkan wọ̀nyí nígbà náà. Ṣé ẹ̀ràn tí ẹ bá gbàgbé tẹ bá rántí dáadáa ní ayé àwọn ológun nígbà tí bàbá fi ṣe ìjọba ológun gbà náà head of state tí ẹ̀gbọ́n Musa Yaradua yẹn Shehu Yaradua tó fi jẹ́ igbákejì wọn gbà yẹn gbogbo ìgbà yẹn ni kinní yẹn ti ń rúwé ó ti ń rúbọ̀ lábẹ́lẹ̀ tí wọn fura
0: ó ti ń pẹ̀ka
1: tẹ́yìn bá rántí
0: ayé gbígbà pé alágbà ń yẹyìn lẹ̀
1: tẹ́yìn bá rántí ayé Màtàsínì tí ó jẹ́ pé wọ́n ń pa àwọn èèyàn ní òkè Ọyángbà náà ibẹ̀ ló ti yẹ kán mọ fura tó yẹ pé àwọn ẹ̀yà ni wọ́n ti ń dojú kọ́ ńgbà náà àwọn ẹ̀sìn ni wọ́n fi mú lọ́wọ́ ńgbà náà tẹ́ ń pa àwọn èèyàn ibẹ̀ ni kinní yẹn ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ díẹ̀. Ìgbà tó tún wá dípò fẹjú wọ́n láwọn ń ṣe ṣàríà nígbà yẹn ṣàríà náà tó kún nígbà ayé bàbá Ọbásanjọ́ àwọn èèyàn wọ̀nyí náà wọ́n ń kóra wọn jọ ń gbà yẹn ní abẹ́lẹ̀ tó fi di wípé kinní yẹn bẹ̀rẹ̀ sí wá fẹjú sí ó ń fẹjú ẹ rí i pé bàbá ń gbà náà bàbá wò wípé bóun ò bá fọgbọ́n ṣe pé kó kálukú mọ́ ṣe ṣàríà wọn yóò dàbí ẹni wípé òun dí wọn mú wọn lọ́wọ́ lórí nǹkan tí wọ́n gbé lọ́wọ́ ni.
0: Àwọn sì gbàbẹ̀ wọn máa
1: fi àwọn lára ni bàbá fi gbàǹgbà náà ṣóyé. So ìdí nìyí tó fi dàbẹ́ ni wípé àìlásọlọ́rùn pàákà yìí ó ti wá tó àpérò fọmẹ́rí wo.
0: Ní ìsìn báyìí between now and December àmọ́ tó ṣe ṣe kó ṣẹlẹ̀ ọlọ́mọdé àrí làbúrú. Sàpéyìn ò lè gbọ́n 20 sọ ni.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Àwọn ọmọ ṣe assignment ti wọn.
1: Wọ́n ṣe.
0: Ọwọ́ ló mọ bí àṣírí eléyìí ṣe tú pé ẹ máa ń sùn o àwọn kinní ìfẹ́ ṣiṣẹ́ o. Kò sẹ́ni tó lè sọ pé ibi pàtó báyìí tán ti fẹ́ ṣiṣẹ́ rí.
1: Wọ́n wà nílẹ̀ károjire yìí.
0: Àti bí ṣe bò ní tíjọ́ Sunday.
1: Ní tíjọ́ Sunday tó ṣẹlẹ̀ yìí nígbẹ̀tì.
0: Nígbẹ̀tì.
1: Gbọ́ndé ọ̀nà Adó Àwáyè wọ́n ò rí wọn bẹ̀. Gbogbo òkè ògùn yẹn wọn àti ìlọ tán.
0: Wọ́n sì wà gbogbo
1: àwọn. Ṣé ní tíjọba bá fẹ́ ran àwa tí ẹ ń ṣèjọba lé lórí lọ́wọ́. Àwọn ológun ẹ ó rí pé mo ò dáṣẹ́ yẹn ṣe nígbà tí kinní oríire. Níbi tí Sunday Igbòho. Olóyè Sunday Igbòho tó ti dìde nígbà náà pẹ̀lú àwọn ìlú ẹkùn tiẹ̀ náà tí wọ́n fi combine ara wọn. Ṣé rí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí wọ́n bá fẹ́ gbé ìgbésẹ̀ tó gbọ́n tó nítumọ̀ lórí ẹ̀ ọ̀nà tí wọ́n lè gbà rìn náà ni wípé àkọ́kọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ajìjàgbara àwọn èmi làgbẹ́kọ̀yà ni. Èmi ni nílẹ̀ károjire níbi ni mo fi ń ṣe àpẹẹrẹ o Adinkai náà ni North. Àwọn náà gbọ́dọ̀ mọ iṣọ́ yìí pé ọ̀rọ̀ ti wá dojú ẹ̀ báyìí.
0: Ó dojú ọ̀gbagadì.
1: Ó ti dojú ọ̀gbagadì.
0: Ẹ sọ̀rọ̀ kan ní ìsìn. Mo fẹ́ ká wo ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ olóyè Sunday Igbòho. Irú ẹkùn tá n sọ̀rọ̀ pa ẹ̀ tí ẹ mẹ́nuba lẹ́ẹ̀kan ẹ̀ táwọn ń gbé ẹ̀kẹ́ tó sì ti ń lọ káàkiri àti rí i pé wọ́n ń lọ káàkiri erumba won kan pe a se kini yo ni pada da wa lale lojo waju iyun akoko ri fara kan wa nbi tan ti soro awon kan bi oro yen ba kan wo pe iru oro wo na so yi bi gba pe won seleya meya lo se ri loju won o ke nbi eyin gangan pelu igbese ti won gbe bi won se nlo kaakire won na wa soro yen be emi na ori fonran yen bi ti an ti soro yen pe bi awon eyan awon eleto abo bi ba wonu gbo ti won ri awon eni bi yi won wa bere si ni mu leya kokan iba je Fulani iba je Yoruba iba si je Ibo le ri pe lawon eyan bi yi ti an jo sise papo ti an jo fowo luwo ti e sa ri pe mu obale iwe iya yowu ti ba je ti e ba sa ti re we pe owo awon ile yi o mo nu gbo ti an wa ise bi ati won se awon eyan kan wa wo oro yen pe oro yi o ko to e gbo mi ro be se gbo oro yen rara
1: mi gbo
0: but looking at it won lo le da wahala le o le da la sigbo le
1: nawo
0: bi awon yen se sonu mo wa nbi eyin
1: o se sori en temi wo ye pe boya won so ninu ero ti won ni wi pe wahala kankan o si fun eni ke ni to ba gbe ibon lowo lati fe poko won po malakeji o fe ti an ti la le fun won pe ki won pa pa won eyan to fe se ika fomo la keji ko ye ki won ma mu ni amu wa mo e pe won ese mu won lo ogba tun ni ro won ti ronu ki wada ja fi han le eni keni o je Yoruba o je Hausa ni o je Igbo ni o je Fulani ni o je Ibiobio o je gbogbo aya yowu ti iba je eto won ni pe ki won pa won tori pe awon lo ororere won wuro ire pado awon ologun wa okay ti an ba wa pa awon ologun kini won fe se ti an ba ni abuwa la won mo mu won iro ki won ma ofin ti won gbe lele yen ko le si nkankan ti o da wa ala le lori re kene kan ni kede ni nkan ohun kan ma so di oloselu de
0: kama fi soselu
1: kama fi soselu seri ebi ma so kini kan yi pe en to ba fe gba wa lori lede Nigeria yi ki se gbogbo nkan niyan fi soselu papa eto abo en to ba fi se to ba fi nkan yen se eto abo to ba fi soselu o fe pa wa tan ni ko se wa lore ko so mo Nigeria lore ṣugbọn ẹ ṣe kini ẹ gbe kalẹ ni kalẹ pe ẹ fi n daabo bolu ifọwọsowọpọ yoo wa fun awọn ajijagbara wọnyi amọtẹkun ni iru ẹkun ni awọn ologun wa agbẹkọya awọn opc awọn gbogbo awọn ẹgbẹ ajijagbara ti won se ipade lore kore ise nla ti won se tolorun fi le won lowo yen ini kan continue lati ma se lati ri wi pe enikeni ninu won ti an ba ti gba mu ati le karo jire ni o se bi adinka ina ti wa ni ile Hausa tawon na ti bere ise ehe ka won ologun wo won bi ore ka won olopa wo won bi ore
0: Bajo fe sise
1: ipapo ni because sise yo se da se yo nipa ti awon ajijagbara ti won ma ko ti won ma ko laye oto ti won ti o si ran awon ologun lowo tori ko se da se ti ki ba se ifowo so wo pa awon ajijagbara ati awon ologun isele to sele lori re un ki bati abati ti ri solution si do ni oloni ṣugbọn adupe lọwọ ọlọrun pe ọlọrun lo awọn ajijagbara awọn ologun lati ri wi pe nkan yi Àrẹ yẹn.
0: Kò dàbí ti jọ́ kìíní àná táwọn ọmọ Chibok jọ́ kìíní àná òun.
1: Ẹ títí dàkókò wọn tí mọ bí. Kódà àwọn ọmọ yẹn gan náà ní ìsinmi ti di abiyamọ ń bẹ. Má bá sọ fẹ́ lómi gan pé kó máa bọ̀ wálé gan bóyá ló lè wá mọ́. Torí pé bẹ́ẹ̀ o ti mọ mi lára.
0: Ló ti mọ lára pé ibi tí mo ti ń gbé láti bí ọdún
1: mélòó. Ibi tó ti ń gbé láti bí ọdún mélòó tí mo rí nǹkan ṣe sí. Òun ti di ó ti di ẹran jẹ wọn.
0: Ó ti di mọ́lìkì.
1: Ó ti di ìyàwó. Ó ti di gbogbo ẹ̀ mọ́ wọn.
0: Láwọn ọmọ ọlọ́mọ.
1: Táwọn òbí wọn ò sì fojú kàn wọ́n. Tí wọ́n bá fẹ́ rẹ́yìn nǹkan iṣẹ́, àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Àjèjì ọwọ́ kan ò wulẹ̀ gbẹ́rù dórí. Pàápàá nílẹ̀ káàró jire ti wá yìí. Kán mọ̀ fi ṣàwẹ́wà rárá o. Kán mọ̀ fi sọ pé mo fi sọ̀pọ́ọ̀tì olóṣèlú kan. PDP ni, APM ni, APC ni, tàbákọ́ọ̀dù.
0: Olóyè Sunday Igbòho ṣé wọ́n máa sọ̀pọ́ọ̀tì ẹgbẹ́ òṣèlú?
1: Mi ò rò bẹ́ẹ̀.
0: Wọ́n máa ń ṣe tààrẹ.
1: Ṣé rí citizen Nàìjíríà ni Olóyè Sunday Igbòho ó lè dìbò fún ẹni tó wù. Ẹ wù ni. Òbí ló wù ọ ni. Mákindé ló wù ọ ni. Àtíkù ni. Tinubu ló wù ọ ni. Ẹ wù ni. Sóyè nìsín. Ibi tí mò ń lọ ni jẹwà. Wọn ò jẹwà. Ìrẹsì ló wù mí jẹ. Ṣùgbọ́n kí wọ́n dìde ogun ká wọ aṣọ ogun against opponent láti fi máa jagun òṣèlú ìyẹn ni ò dáa o. Ìyẹn ò dáa o. Torí pé Olóyè Sunday Igbòho ti ní good reputation. Àwọn èèyàn mọ̀ wọ́n. Ọlọ́run sì jẹ́ kí wọ́n mọ̀ wọ́n sí dáadáa. Kán mọ́ làwọn sì fi ṣe òṣèlú rárá. Wọ́n lẹ́tọ̀ọ́ láti dìbò fẹ́ni tó wù wọ́n. Ṣùgbọ́n kì í ṣe nǹkan tó bójúmu láti sọ pé àwọn náà wá gbégbé pé wọ́n fi sọ ṣe lóṣèlú. Kò lè help wa nílẹ̀ káàró jire pín. Nítorí pé tí lẹ́yìn ìgbà tí bò bá lọ tán kí la mọ̀ tí ó tún máa ṣẹlẹ̀. Ìdí tí òfin tí nǹkan yẹn tí òfin ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ káàró jire nìyẹn. Ká tó wá sọ pé ilẹ̀ Nàìjíríà ilẹ̀ ẹ rí pé mo sọ kinní kan pé wọ́n ti wo níran ní àtòkè lọ́hùn-ún wọn ò mọ̀ pé nǹkan yìí bí ó ṣe rí rèé. Àwọn ọmọ wa ni ẹ mọ́ fọwọ́ kàn wọ́n ló ṣẹlẹ̀ nílẹ̀ káàró jire ń bẹ̀ yẹn nílẹ̀ Haúsá.
0: Lápò
1: òkè ọya yẹn.
0: Ẹ
1: mọ́ fọwọ́ kàn wọ́n.
0: Ọmọ wa ni.
1: Tí wọ́n fẹ́ pa wọ́n gbà náà wọ́n mọ fàdíra wọn lórí ni ló dìdí kan rẹ́jẹ́gbẹ́ sí wọn lọ́rùn báyìí. Ìyẹn ló wá jẹ́ àkóbá tí kinní yẹn fi wá ń sàn wálẹ̀ tí ń sàn wálẹ̀ tó wọlé ilẹ̀ ìpínlẹ̀ Kwara State tó ń wọ Ondo State. Tó wá fẹ́ mọ sàn káàkiri bọ́ sílẹ̀ káàró jire ń bí. Lẹ́yìn tó fi ń hàn wípé àwa gangan a gbọ́dọ̀ sọra nísìn nínú àwọn àlejò tá a mọ̀ gbà báyìí. Ńlá fi ń pariwo fún agbègbè kọ̀ọ̀kan irú àwọn èèyàn wo lẹ fẹ́ gbà sí ojú kò yín. Àwọn abúlé táwọn bálẹ̀ wà. Ibi tán jẹ bálẹ̀ lé lórí. Wọ́n gbọ́dọ̀ rí pé ìbọ̀dẹ̀ ò wọlé láti bẹ̀ wá. Ṣé àwọn pé tí wọ́n ti fìyàn jọ ká tó fìyàn joyè láàrin ìlú. Òun láti jẹ́ ẹnìkan. Tó jẹ́ pé tó bá bọ́ sórí àpèrè yóò nípa rere láti kó. So ìdí nìyẹn tó fi dàbẹ́ ni pé ó ti kan àwọn baálẹ̀. Nígbà wọn bá tiẹ̀ ti ń sọ pé wọ́n wọnú ilé wọ́n jí àwọn ọba gbé wọ́n lọ ń pa àwọn kí ló tó kù. Nígbà wọn bá ti di pé irú àwọn èèyàn bẹ́yẹn ń wọnú ilé. So oyin tó fi dàbẹ́ ni pé kí ẹnì kankan wọn èmi ni Àmọ̀tẹ́kùn èmi ni ìrọ̀ ẹkùn èmi ni OPC èmi ni Àgbẹ́kọ̀yà.
0: Ohun tó bá wù kò fẹ́ kùn.
1: Anything. Ẹni association tí wọ́n bá dá sílẹ̀ tó jẹ́ mọ́ pé iṣẹ́ ìjìjàgbara ni wọ́n ṣe wọ́n gbọ́dọ̀ jọ fowósowọ́pọ̀ ni káfọ̀tún wò sí wọ̀tún lọ́wọ́ fi lè mọ̀. Àwọn mọ̀lẹ́bí wa ni wọ́n ń pa yìí. Yorùbá bíi tiwa ni wọ́n mú nígbẹ̀kún. Wọ́n ti ń gbalẹ̀. Wọ́n ti ń lámìlaka ni tẹ́tẹ́ ti ń gbalẹ̀. Ẹnìkan ló fóònù lọ́dún kan. Mo rí pé bóyá lórí ètò gbàgede yìí náà tiẹ̀ ni tó ní àti kìṣí lòún ti pè ń gbà náà. ọkùnrin yẹn sọ̀rọ̀ kódà ó fi hàn yìí pé nǹkan kan go on báwọn pípù yìí ti wọ́n ti nílẹ̀ lápá apá àbì kan nílẹ̀ káàrò yìí yàtọ̀ sí ibi tí wọ́n ti rí wọn lórí rẹ̀ yìí ní national
0: ó dọ̀yọ́
1: national park kọ́ ni tí wọ́n ti rí wọn lórí rẹ̀ yìí yàtọ̀ sí yẹn wọ́n ti wà káàkiri ọkùnrin yẹn náà tún láti mọ sọ wípé boundary tó wà láyé ní republic tó súnmọ́ republic of benin àwọn kan náà tún wà ńbẹ síjọba àpapọ̀ ò rí nǹkan tí ń ṣẹlẹ̀ ni so gbogbo àwọn nǹkan báyìí tá ti ń ṣẹlẹ̀ yìí kí wọ́n mọ́ kí àwọn agbófinró wa kì í ṣe òṣèlú nìkan ni kí wọ́n lò wọ́n fún pé àníṣẹ́ lẹ́yìn lákòókò ìbò lẹ́yìn ìbò ọ̀fun òfìrù náà gbá torí ìtumọ̀ pé lẹ́yìn ìbò ó ní pé àwọn èèyàn wọ̀nyí náà ní padà àwọn tí wọ́n bá ríbọn lọ́wọ́ wọn tẹ́yìn ládàá lọ́wọ́ wọn àwọn ni wọ́n padà di kanna jẹ́gbọ́n láàrin ìlú ṣùgbọ́n tẹ́ bá ti kọ́ọ̀bù wọn olóṣèlú tẹ́ bá ti rí tí ń kó tọ́ọ̀gì kiri tí ń kó àdálé wọn lọ́wọ́ tí ń kó bọ̀lẹ́ wọn lọ́wọ́ táwọn ọmọ tiẹ̀ ń gbádùn níbi tí wọ́n gbádùn ó yẹ kán pé kí ni ó rí lọ́bẹ̀ tí garu ọwọ́ torí pé àwọn ìwọ̀n yìí náà yóò tún padà lọ disturb wọn dá disturb aráàlú nígbà wọn ò bá ṣe ẹ̀tọ́ tó yẹ kán ṣe fún wọn.
0: Ẹ jẹ́ ká lọ báyìí torí àsìkò ẹ̀yin ọmọ Nàìjíríà lè mọ ẹ lè dá sí a ti ṣe ojú òpólẹ̀ pẹ̀lú ìtanilólobó táwọn ẹ̀ṣọ́ aláàbò iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti sọ̀rọ̀ Nigeria Army wọ́n ti sọ̀rọ̀ and iléeṣẹ́ ọlọ́pàá báyìí wọ́n ti sọ̀rọ̀ kí lọ́nà àbáyọ. Mo ń bọ̀ ẹja lọ ẹnìkan wà ń bí. Hello.
2: Àtẹ̀lé.
0: Ha olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé.
2: Bó o mọ̀jọ́ fẹ́ẹ́ ṣe pẹ̀lú ọmọ mi báyìí. Iná náà fi láti bọ́lọ̀ àbọ̀lọ̀ pé ìbú àbọ̀lọ̀ ṣe pé.
0: Ẹ má ṣe pé.
2: Ìbá ṣe ló kí òun tó àwọn yẹn sọ ń gbọ́wọ́ Nàìjíríà ló ti kọ òun jí wa.
0: Ẹ bọ́lọ̀ ṣe pé o. Ẹ má ṣe pé o. Àmì àṣẹ.
2: Olóyè Ismail bí ọmọ ẹlẹ́yẹlé ló kọ. Mò ń pè láti òpópónà Mùsùlùmí ẹgbẹ́ dá túbà lò ní onílá àdéhùn.
0: Ní
2: tó ń ṣe mí láàánú jù báyìí. Èyí tó ṣẹlẹ̀ kọjá ní oríire yìí tó bá lọ jẹ́ pé Yusuf aládàáni kan ló bá lọ ṣẹlẹ̀ sí pé ẹni tó Yusuf yẹn ò ti wọ gàù ráì. Àjàjà tó jẹ́ pé bóyá kò tẹ̀dú ṣẹ̀tọ́ rẹ̀ fún ìjọba. Ní tẹ́bí fẹ́ sọ ń bẹ̀rẹ̀ sí pé ní ọ̀rọ̀ yìí afẹ́fẹ́ tó ń kásọ ní yàrá.
0: Ẹni tó wọ ti ẹ̀
2: sọ́rùn. Ẹni tó wọ ti ẹ̀ sọ́rùn.
0: Kọ́ mọ́
2: ṣàfẹ́ràn. Ká má fọkànsì kí ọmọ sùn nìkan náà kíní yìí fẹ́ ṣiṣẹ́ fẹ́ sọ́sẹ́ lé lórí ó fẹ́ sọ́sẹ́ lé lórí o. Federal government kẹ́ dákun kẹ́ gbégbèsè tiwọn káàárì. State government kẹ́ gbégbèsè tiwọn káàárì. Àwọn local government wọ́n yàn wọ́n síbẹ̀ ni wọ́n yàn wọ́n síbẹ̀ ni wọ́n fún wọn lẹ́tọ̀ wọn wọ́n fún wọn lẹ́tọ̀ wọn ni kẹ́ gbégbèsè tiwọn. Tí community káwa náà gbèsè ká gbèsè títí wa ká bá ṣẹ̀yọ́ sójú kan yóò wò ó. Gbogbo wa bá ṣẹ̀yọ́ sẹ́fún ká má gbò wá kóńkó jábele kálukú ní ṣètì ẹ̀. Ṣé abá ti wù wá kóńkó jábele tí kálukú bá ti ń ṣètì ẹ̀ àwọn ará tí ó wọlé wọlé tọ̀ wá kọ́lọ́mọ̀jà wọlé tọ̀ wá.
0: Ṣé bá mi.
2: Ìní tó ṣẹlẹ̀ sáwọn ará bodijà jọ kí náà ti gbogbo ẹdún kù tí gbogbo ẹdún gbàù gbàù. Ìwà kóńkó jábele náà ń wù láàrin ara wọn. Ní my gate ni mo ní gate ní. Kí ẹjọ́ ni gate ẹjọ́ fi gbé nǹkan wọ ẹgbẹ́ ìgbèkú gbé wọnú gate tó ń ṣe gbogbo àdúgbò lọ́sẹ̀. Ó dọwọ́ wa o.
0: Ó dọwọ́ lọ.
2: Olóyè Ismail Omelele ló kọ́ ti tèmi o.
0: Ẹ ṣeun sá. Wọ́n ní kíjọba àpapọ̀ ṣe tiẹ̀. Kíjọba ìpínlẹ̀ ṣe tiẹ̀ kíjọba ìbílẹ̀ ṣe tiẹ̀ káwa náà ka ṣe tiwa ìyẹn ni pé ó lọ káàkiri ọ̀rọ̀ ètò ààbò gbogbo wa lo kan
1: gbogbo wa lo kan be ni
0: gbogbo ilu lo kan ilu moye eyin ilu moye hello
2: o baba olumiye
0: sir
2: omo baba olumiye aham omo baba olumiye
0: ah
2: another one to count up it
0: and the sobel
2: omo lumi mi da baya ma are pe ni o
0: ah
2: one nation
1: e one destiny
2: yo apa
1: adupe lowo olohun
2: olori wa le pe wu mi e ku te
0: e seun
2: olohun a ma fun la palagba lowo olohun
0: amen
2: e fa orin le e de n go ti lu olohun a ma se kin na lagba lowo olohun
1: amen
2: o bu ka tan olohun ma ba in dia mi
1: amen
2: e as for bi olohun mi se pe elia o ni kini objective awon agbesimo mi yi
0: hmm
2: ta ba lo si mi ti to fi bere nga bi sambi sabi ko abi wu la ti ko gbono
0: sir da kono koko se bomb blast ni laye Jonathan
1: bayi eh atabuja ni
2: but
1: ibudo won ni Borno state
2: ni bo bo ni e se ba ri ti awon naja de tatu ko se le e ma ri pe won paralyze the pipe epo won den jawo ibudo ngba en se get message se him o gbo no him ta won e gbo ni gba ko ko de ti e meji ko won awon alawo fun lo to won ni bu game yen bo yan sin e ti o le be se so elebe wu e so pe won complete awon e pe won gbo odo awon orisa awon oriyan kan se nke message ni so awon igbo nkan lo gbo pe e ti won pe ati ke ma ba pipe de ke ni ma tap pe gba ton ba pe ba ri awon igbo na lo fun won ni gbo weapon ton lo gbo ko ogun ton lo igbo na lo ko fun won se nke message ni so bo yara dua ohun ni ta ra lo de ti Nigeria gbo pe agba ohun se gbo necessities everything proper and by bo eh o ti em Jonathan o pe se Nigeria o pe se Nigeria kokolaya awon awon e bi bo se koki o ko koki suddenly ni ohun o to ese pe yan se koki gangan awon so awon e na le aye won je ru bangba en
0: won fe julo
2: o to ba pase o pase te ba lo ka bi won se release ka o gan o pase commissioner of police o le se se o pe ko ti ni ko ti e ti kan kabiru sokoto lo sorry kabiru sokoto because ti mo la buda won release e ninu ewon o so fun en so ti ba oluse escape o ro won bi yo escape oniko lo wa ko wa wa o e ma en so yen wa nu te ba go kule te ba e ma ri go so yen so won ko enu e o ka won gba ara so gbogbo e pa yo ni pe objective awon ti leje sai ti e na ni ti awon agbesun mi won ko sa won ko sa pa mo sa be esin won alumoni wa gangan ti gan wa ko de seyan meji to ni to ni do mo alumoni awon alawukun ni won wa awon no ko e po fun won awon sa pa mo se pe en bu kwara mi wa kini kan ni wa ohun alumoni wa gangan na wa almusafa so almusafa ti abacha o so o ni almoni to wa ni capital forest en o no po bi omi ni o ni o ni bu go so pe out e ko so man ta pe o to care ni ile en ile to ba da bi dubai o explain mo ni mo wo bi je o se o explain be so won ko so pa mo sa be sin ni won so pa mo sa be sin bo eyan ba bi e to ko area ji so se ka ma cash force wo po
0: Kale Andrew, I'm going to come out with this one. Mm. Eshun, sir. Eshun. Ijoba, you know, saw something similar. Lana, in fact, one late JJ will pay both brown one tea, one one, you know, Igbo ye, old national park ye, pay, and what about one for one more? Ijoba, you know, you're a little sorrow. On shit, huh? Lots of one pay everybody to all come. Àwọn ládé ládé àwọn olùgbé àwọn tó fi mọ àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ ẹ mọ́ fọwọ́ bo àwọn kiní ìmara ẹ mọ́ bo àwọn kiní ẹ mọ́ dáàbò bò wọ́n tẹ bá dáàbò bò wọ́n ẹni ọwọ́ bá tẹ tójú rẹ̀ bá rí
1: yóò fara mọ́
0: orílẹ̀-èdè ìṣẹ̀lẹ̀ ẹjọ́ sunday yìí ni ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti sọ̀rọ̀ Just a long one, bro. A long one, bro. I do quite pay in cacos. Anybody who buys a ledger Sunday, you know. But Talo may do attack it. You want to lay on my plan.
1: No, watch, Oma Baba, Olumi, Jekasu, Toro, Funawa. Koseko, ya, one plan. One, do you know now?
0: Una Mosa, but Talo, ma, in between Kutan, fair, Mori, Liba.
1: Hello.
2: Ẹ kú iṣẹ́ sá.
0: Ẹ ṣeun sá.
2: Olúlá ti rí ẹ̀ lérí báyìí.
0: Yes, sir.
2: Ẹ jọ sàmú kan fẹ́ pè sí àkíyèsí discussion tá a máa ń sọ lójoojúmọ́ yìí.
0: Okay.
2: Ti o si ato. Ati bi irura ira eri se ari de ari mu to ba idun tori oro eku to won. Ti o si ato yi. Ate ti gbo tepo, but ejo e ba wa se iwadi boya ni lu okere boya bi gbogbo ara lu se nda si oro abo leleyi. Pelu ijoba ti o mu ro to wa lule de wa boya yen lo fa ki gbogbo lojojumo. Alo mo orilede tori pe nigba ton fi oyo wa se oselu lo dabi tori kon le ri ibo kon gbe se to to to ye odun merin ti o ba ti se ko kuro nbe ki elomi ibo sibe ko tun gbianju e gbe yen lo ye ka fokan mu daada bayi gbo isa nba lo yi oro na ye ti gba lo odun mejo to hun lo odun me lo ko lo ki ko mu ko mu ko jade fun wa Olorun a ma sanu fun wa lorilede yi o
0: amen
2: we awon ti won o fe ki orilede ko tesu ajo Olorun a ba a gbe tan wa lara won ti won nana ni na ikunu ti won gbegbe se to do le nipa gbogbo kan tin ko da la gbogbo an pariwo la so pe ki ko ronu ko ronu pelu awon adeja ti won di won ti won so ko si lu ti won tun ji wa ra ye lenu lu wa gba wa o
0: amen e seun sa ani ko se ko ya won mo plan
1: be
2: olumi
0: sa
2: e mo fe beyin ni ise kan ajo to lo ba
0: okay
2: eto head your locker at lawyer skip se ba wo production ti ta locker at man o ma block e se ba pe ti abi ole ba e ma ma pariwo ni ibi to le dey most estimate ma lack so kale ma lack ya ausa e o da ko ni to mo ka o ma wo woni ano ma I do dey o ma block gbe no o se ma le se o se le bu o si e no ti dey your locker ba wa o ma block ko entrance ati wole ti anywhere ni
0: production won kun be o ma kun be
2: o se awon to nbu lo o se ko ni won le control won ni ni mo be same thing as mo be no o ma everywhere o ma bo ko si won se everything no da e de wo sabo mo ma lo sabo o ma pie bi sabo bo ko ma jodo ru ba o ma se o se suka na mo wa suka do ko fe pe bi mo se se pe la da no ni so ja o to ginyo e se won le control won pe okay ko ma bi ya ko te train and come bi sabi ko whatever ko ma guide won okay eke e to mu
0: fight to la yin bi o e ma bo soju ona o
2: exactly another is motor person ni pe sey ise atosu to wa nle o nje ka yan miss babe gidi gan professor iso oko ya o se mo reni kan to nshoku lati go mo wa sha nte so le o ma nshoku mo sha ni lo every penny yen o wa soju odo area wa o wa ma wa sele yin mo ko challenge ni pe kilo wa bana pe lo pe mo ko bo si pe ni mo ko sha le pe lo pe just mo special emi bi mo ma n pe bo wa jiyan mo ni pe jo ti mo be so o ni pe ko sha le pe lo wa pa won ti ba pe lo pe at nine pe ko lo bi si wa money so e sha to si em o ken kini ki en se ma pe si enu ona mo le te ma wole ni gota yen
0: awon
2: won jo lo ni temi won jo lo so e sha to si yen ti ko ju pe even ko tell me bible ko am ko ma join ni
0: am
2: bi to bo
0: e shows start bola o
1: iṣẹ́ àtúnṣe ṣẹ́rí topic ìtọ́lọ́kadà tí wọ́n mú yìí òyìnbó náà tó ti dúró láyọ̀ tó ó yẹ ká special kìíní ni program mi
0: lọ́rọ̀ àwọn ọlọ́kadà
1: yìí àwọn ọlọ́kadà yìí
0: oníbìkan ní task
2: ọmọ bàbá olómi
0: yìí yes sir
2: olóyè ismail ọmọ ẹlẹ́yẹdé náà ni bàbá mi tó sọ̀rọ̀ kó tó di pé ẹni tó sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àtinú ilé lẹnu wá ti lose àtinú ilé àtinú agbolé tàǹgìlẹ̀ gbogbo wá ti lose ṣe rí àpáàtì tí bóyá àwọn ará bí ní informat tó ń fún wọn lọ́wọ́ bóyá àbàbò fẹ̀yìn oníròyìn náà à ń bá yín sọ̀rọ̀ fẹ̀yìn oníròyìn tó ń jáde nínú pépà lẹ́yìn kà fún wa ẹ̀yìn ò fíìmù ẹ̀yìn o tó bá ti dorí ètò ààbò torí gbogbo àwọn yìí náà àwọn náà lé sèké ní òsì o
0: kámọ̀tẹ̀
2: ní ńkọ́mọ̀tì kankan kámọ̀tẹ̀ sọ pé ńkọ́mọ̀tì kankan lọ fún wọn lọ́wọ́ tá a bá dé àwùjọ landlord association community tá a bá ti fẹ́ sọ̀rọ̀ lórí ètò ààbò kí é ṣe gbogbo àìsàn gbogbo àìsàn létí gbogbo òlú o isoleti gbogbo ilu lori arin ara wa lesun wa ti boost oda je ki o a je ki gbogbo ilu mo kan mo security wa tapa lori oro owo sure ta fe gbogbo si wa je ki gbogbo e se pe a ni so fun gbogbo a nje gbogbo ori eni enu akinu le enu wa ti loose ni ka wa mo ba ba ti dori oro wa ti dori oro eleto apo oro security se se ba fe si ti joba ba ti se ni ka je ka mo gbo a se nkan bayi ka mo mo so jade mo
0: action ni ka mo ri
2: eh nje te du baba wa oloye ni ka olowo ko wa police baba
0: o
2: ni action la fe action action baba ye ah baba ye mo ni se baba ye
0: e se pupo tori asiko wa won ni action lo ye ka mo ri a ni le gba ipe kankan mo tori awon niroyin tin
1: action lo ye ki a ma ri sugbon action o le jade tawon kan o ba ma pariwo sita ba se n pariwo yi
0: ta ba dake
1: wallahi tara wa ba wa dake gbe niyan
0: won ni ke e ku soro
1: won ku soro won wa mo won tun re ye ju be lo
0: yo buruku ju
1: ah owo ko mo ti n gbohun pe awon kan
0: won soro gan
1: won soro gan ni isin
0: ati roju tu e
1: ati roju tu e
0: eja lo le tori asiko wa e lo wa lokada
1: se de oro awon lokada mo ye gbe awon alaga awon wa kaakiri ni pinle oyo yi gan to oto ni gbe ti gola han so lori oro yi o tori pe alaso olorun paka o ta ko ta peru fun meriwo so idi ni ta to fi se pataki pe ki won gbe awon lokada yen wa alaga awon then eto awon kan na won wa ni mo mo soro ni agbon ni awon to je pe won je commissioner at awon jiji this time around ise to nkaluko ototo ni commissioner for transport o na tun wa laye oto abi be ko abi mo puro ni ehn ko iru commissioner for transport yen awon igbese wo lawon na tin gbe lori oro yi
0: tori blo se block adugbo junction oritirisi
1: o te wa to awon to je pe won ti e bo ede wa ti
0: on pip
1: case loro Nigeria yo kono ori ya se olobe seun awa na ku ibinu lagbara lowo Olorun a pade ara wa ni ijo ojobo lori ijoko ojogbon oruko mi ni ambassador wale egbe wu mi baba one nation
0: to adedamola oloyede mo baba olomi iloko temi nje Nigeria o da yo dun gbogbo kukan si in baba da to dotan bi mo se mo so atemi ateyin won ni fe ni kenin no wasa wati ago mejila ni royin o lanfani ati gbori wole kunle si ti de sinu kulu pelu alaaro e lati gbe iroyin siti eyan mo Nigeria titi gba mi ta pade eja so ere gbogbo di ose tin bo lori igba kede oro gege ba ti se wi gede ba se mo ola ago mejo lori agbeyewo iroyin agbomogbe lemi ati yan o ti pade won dagbere pe o digba
3: lati ikoni West Radio 89.3 FM ikoni kan ga gbomo de ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo lati na awon woye wa ati olupe wa ki se ohun ti ikoni fi utelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa

Ekasan, asekou chè la taro, ako jopwe ronyan akbaye la mwa fwenye lò san tonè, la ti konè konga agbamad be Wales Radio 89.3 FM. Ele iti akale si yo popona la fwen venyo, olu yali estate, nele ibadan. Ade damwala, olu ide lò ni ronyan shaju, edwa mwa koko towa, nino yi ronyan nò. Ara Tinubu sọrọ ìdániloju sétí àwọn olùdókòwò nípa pé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ibi tó ṣe àyè sílẹ̀ fún àwọn iṣẹ́ àkànṣe àti iṣẹ́ okòwò. Igbákejì ààrẹ ilẹ̀ yìí ṣe tún máa padà sílẹ̀ Nàìjíríà lẹ́yìn ìpàgọ́ BRICS nílẹ̀ India. Ààrẹ ilẹ̀ Cape Verde Nevs òun ló ṣetán láti tún di ìbò láti figagbága láti gba ìbò padà lóṣù kọkànlá. Ilé-ẹjọ́ tó ga jùlọ Nìyẹn nílẹ̀ Amẹ́ríkà ni a pè wọ́n de ààrẹ Trump lọ́wọ́ nípa èròjà rẹ̀ láti ṣe ìdáwọ́kọ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò nípa ojú òpó ìjọra mìíràn. Nínú ìròyìn eré ìdárayá àjọ FIFA pẹ̀lú CAF ni a bẹ̀rẹ̀ ètò àgbéyẹ̀wò lórí ohun tó ní ṣe pẹ̀lú lásìgbò nínú àjọ tí rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Nàìjíríà. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti sọ̀rọ̀ ìdánilójú sétí àwọn olùdókòwò lábẹ́lé àti lókè ìta wípé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó fi ààyè sílẹ̀ fún àwọn iṣẹ́ lóríṣiríṣi, eléyìí tó sì jẹ́ kó dìmọ̀ pé ìṣàkóso rẹ̀ ló ń ṣiṣẹ́ láti ṣe ìdásílẹ̀ àwọn agbègbè àti àyíká èyí tó fààyè gba ètò ìdókòwò lórílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu sọ̀rọ̀ ìdánilójú náà lánàá nílùú Àbújá lẹ́yìn ètò àjọyọ̀ ọdún 95 eléyìí tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ tó ń pèsè àwọn nǹkan inú ìgò lórílẹ̀-èdè Nàìjíríà NBC eléyìí tó sì ṣe ní gbọ̀ngàn ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílùú Àbújá. Ẹni tó ṣojú fún ààrẹ yan akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí Sẹ́nítọ̀ George Akume ṣàlàyé wípé ààrẹ ló ti sọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ ló ṣe ìdámọ̀ àwọn ìdojúkọ kọ̀ọ̀kan táwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan àtàwọn olókòwò ń dojúkọ, ṣùgbọ́n ó jẹ́ kò di mímọ̀ pé pẹ̀lú ètò ìrètí ọ̀tuntun bẹ̀ nílẹ̀ ohun gbogbo ni ó di àfẹ́yìn tí ogun fi ṣọ láìpẹ́ jọjọ. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ṣíṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ètò ìpàgọ́ àwọn adarí àjọ BRICS eléyìí ti ṣẹlẹ̀ 18 tó wáyé nílẹ̀ New Delhi nílẹ̀ India. Lásìkò àbẹ̀wò náà, igbákejì ààrẹ Shettima ló kópa nínú àwọn ètò ìpàgọ́ ìpàdé tó lọ ọ̀hún eléyìí tí a pè wọ́n sì ṣe ìjíròrò lóríṣiríṣi látàrí àti mú kí ìfẹ́jú dé bá àjọṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó wá láti ránṣẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti àwọn nǹkan tó ń lọ ní ọ́fíìsì igbákejì ààrẹ Stanley Nkọcha eléyìí tó síta lónìí lára àwọn ètò eléyìí tí a tún kópa ní ìpàdé pẹ̀lú alákòóso àgbà ilẹ̀ India Narendra Modi eléyìí tí a pé igun méjèèjì sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò okòwò ládùn ètò epo rọ̀bì ilẹ̀ yìí àwọn nǹkan ìdókòwò ètò tó ní ṣe pẹ̀lú ipò ogun ètò ààbò ìmọ̀ ìjìnlẹ̀ àwọn ètò ìpawọlé lọ́nà ìgbàna ìgbàlódé àti ètò ìpèsè agbára àti àwọn nǹkan míì. Shettima ló tún ṣe ìpàdé pẹ̀lú ẹni tí ṣe alákòóso ti ọ̀gá àgbà fún àjọ tó ní sí ọ̀rọ̀ ètò ìdókòwò lórílẹ̀-èdè àgbáyé Dókítà Ngozi Okojo-Iweala nígbà tó ń ṣe ìfìdímúlẹ̀ àtìlẹyìn orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn ètò alájọṣepọ̀ tó ṣe kókó ṣe pàtàkì lágbọ̀n ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè àgbáyé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ìfẹ́ lójú sí àwọn ètò ìgbésẹ̀ àti mú àdínkù dé bá iṣẹ́ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n sì náwọ́jà rẹ̀ dé ìpínlẹ̀ Ọ̀yọ́, Enugu, Kebbi àti àwọn agbègbè míì nígbà tí wọ́n fojú sun àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà bí 100,000 eléyìí tí wọ́n pé wọ́n láǹfààní àti ṣe àwọn ètò yìí ní ṣísẹ̀ntẹ̀lé pẹ̀lú àwọn ètò ìrónilágbára àti ìkọ́ni níṣẹ́. Ìgbésẹ̀ náà eléyìí tó jẹ́ iṣẹ́ àkànṣe tíjọba àpapọ̀ ra wọlé olówó láti fi ṣe ìgbékú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíi 100,000,000 kúrò ní iṣẹ́ àtúnṣe láàrin ọdún mẹ́wàá nípasẹ̀ ètò ìdàgbàsókè ọrọ̀ ajé àfojúsùn àwọn nǹkan tó ṣe kókó ṣe pàtàkì láwùjọ wa eléyìí tó sì di tí wọ́n ń ṣe àgbékalẹ̀ rẹ̀ nípasẹ̀ ọ́fíìsì tí ó ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ àwọn ìlànà ìkọ́ṣẹ́ ọwọ́ àti ètò ẹ̀kọ́.
olùbádámọ̀ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò yìí dókítà Abiola Rogundade ẹni tó kéde ìfẹ́ lójú náà nínú àtẹ̀jáde kan lánàá ṣàlàyé wípé ètò náà òun ni a pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ ojú rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nípasẹ̀ mímọ̀ náwọ́jà rẹ̀ dé àwọn ẹkùn ìdìbò gbogbo tó ń bẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sísọ lójú rẹ̀ nílùú Abuja. Ààrẹ ilẹ̀ Kéfà Jose Maria Neves olóti kéde èròǹgbà rẹ̀ báyìí láti tún wá ààyè láti sin àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún fún sáà ọlọ́dún márùn-ún míì nínú ètò ìdìbò sí ipò ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kọkànlá ọdún tí a wáyé. Neves ẹni ọdún 84 ni ó kéde ọ̀rọ̀ yìí lánàá ní olúlu ilẹ̀ náà tó sì ṣàlàyé wípé òun fẹ́ ṣe àmúlò ìrírí àti àwọn òye tóun ní láti fi ṣe àwọn ètò ìgbésẹ̀ tó ti ra wọlé lórílẹ̀-èdè náà nípasẹ̀ bí wọ́n ṣe fẹ́ kọ orílẹ̀-èdè eléyìí tí wọ́n pe yóò ní ọ̀rọ̀ púpọ̀. Ẹni tó ti kọ́kọ́ jẹ́ alákòóso àgbà láàrin ọdún 2001 sọ́dún 2016 kó sọ pé wá di ààrẹ orílẹ̀-èdè náà lọ́dún 2021. Ìkéde yìí ló ṣe àfihàn rẹ̀ pé Neves ni ó mọ láǹfààní láti mọ kúrò lórí ipò fún àsìkò díẹ̀ bí àwọn ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin General Alpha Amada bí ó ṣe máa ṣe alákòóso fún orílẹ̀-èdè náà láàrin oṣù méjì sásìkò tá a wà yìí. Ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Amẹ́ríkà ti kọ àbá kan àti èròǹgbà ààrẹ Donald Trump láti mú àdínkù débá ètò ìdìbò nípasẹ̀ ojú òpó ayélujára ti mail ṣíwájú ètò ìdìbò tí ó wáyé lóṣù kọkànlá eléyìí tí wọ́n pe ó sì ní ṣe pẹ̀lú àwọn ìgbésẹ̀ kan pẹ̀lú ilé funfun. Adájọ́ àti àwọn ìgbẹ́jọ́ eléyìí tí wọ́n fi kalẹ̀ lónìí wọ́n ní pé ó ṣe ìgbéró ìdájọ́ àti èròǹgbà kan látọwọ́ àwọn adájọ́ ilé àpapọ̀ ilẹ̀ náà lórí àtimú àdínkù àti àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan wá eléyìí tí ààrẹ ilẹ̀ náà tí ó ń gbèrò rẹ̀. Èròǹgbà yìí ni pé ó lè mọ̀ jẹ́ èyí tí ó padà jẹ́ eléyìí tí ó jẹ́rí lórí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí àti ṣe adájọ́ fún ikọ̀ ti Conservative Brett Kavanaugh eléyìí tó ń ṣe àtìlẹ́yìn fún èròǹgbà náà ṣùgbọ́n tó ṣe àfihàn pé ó ṣeéṣe kó láǹfààní àti tẹ̀ sí agbọ̀nbi tí Trump láǹfààní àti wà lásìkò yìí bí ìgbẹ́jọ́ náà bí ó ṣe mọ láǹfààní àti tẹ̀ sọ́wọ́ iwájú. Orílẹ̀-èdè China ló ti rọ ilẹ̀ Amẹ́ríkà láti yé mọ gbáradì fún àtimọ̀ palẹ̀mọ́ fún ọ̀rọ̀ ogun lójú òfurufú gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ilẹ̀ Amẹ́ríkà ṣe ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn ti taari àwọn ohun ìjà kọ̀ọ̀kan lọ sí àwọn ààyè kọ̀ọ̀kan fún ìgbà àkọ́kọ́. Ilẹ̀ Beijing àti Washington ni a jẹ àwọn tí a jọ ń láǹfààní àti máa figagbága eléyìí tí pín wọ́n sì ń fẹ́ ojú àti máa ní àwọn àṣẹ àti ìtẹ̀lé àwọn ètò kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ara àwọn ìgbésẹ̀ eléyìí tí a pín wọ́n ń tẹ̀ sọ́wọ́ iwájú lórí rẹ̀ lórí ọ̀rọ̀ ojú òfurufú. Ilẹ̀ Amẹ́ríkà ni iléeṣẹ́ tó ní sí ọ̀rọ̀ ojú òfurufú àti ilẹ̀ ogun jíjà lágbọn bẹ̀ wọ́n ní ṣàlàyé lánàá pé àwọn ti taari àwọn nǹkan kan tó jẹ́ tó ní ṣe pẹ̀lú ohun ìjà láti máa fi ṣe ètò ìdáàbòbò tako àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan eléyìí tún láǹfààní àti máa wáyé lásìkò yìí. Alákòóso fọ́rọ̀ ilẹ̀ òkè nílẹ̀ China ló tako àbá náà nígbà tó ń lago ìkìlọ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú mímọ gbé àwọn ohun ìjà lọ sójú òfurufú èyí tó sì lè mú kí wọ́n sọ bẹ̀ẹ́ dìbì tí wọn yóò ti máa patẹ́ ẹja láàrin ara wọn. Nínú ìròyìn eré ìdárayá àjọ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè àgbáyé FIFA àti àjọ CAF ó ní àti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìbojúwò láti rí sí àwọn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin ètò ìṣàkóso àti ìṣàmójútó tó fi mọ́ ọ̀rọ̀ ètò ìdìbò eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ rú nu ẹgbẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà NFF. Ìgbésẹ̀ yìí òun ni a pé ó bẹ̀rẹ̀ lánàá nílùú Àbújá lásìkò ìpàdé kan ní pẹ̀lú ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà Shehu Dikko àti àwọn ọmọ ẹgbẹ́ àjọ NFF níbi tí wọ́n ní àti láǹfààní àti ṣe pàdé ọ̀hún nílé ìtura kan nílùú Àbújá. Ìpàdé náà eléyìí tó tẹ̀lé àwọn ìkọ̀wé fi ipò sílẹ̀ látọwọ́ ẹni tí í ṣe ààrẹ NFF Ibrahim Gusau akọ̀wé ẹgbẹ́ náà Mohammed Sanusi àti àwọn ọmọ ẹgbẹ́ ìtẹ́jọ́ sì ṣàkóso lọ́jọ́ 27 oṣù kẹjọ ọdún tá a wà yìí láàrin àwọn ìkànnínú lórí ìṣọwọ́ ṣiṣẹ́ àwọn ikọ̀ àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà àtọmọdé àtàgbà wọn pàápàá jùlọ ìkùnà àwọn ikọ̀ àgbà òjò orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin láti lè kógojá kí wọ́n lè lọ rè kópa níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé.
àjọ FIFA àti CAF ó ní àwọn tó jẹ́ aṣojú wọn tó fi mọ́ àwọn tọ́rọ̀ kàn òní pé wọ́n ní wọ́n láǹfààní àti bẹ̀rẹ̀ ìrọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí nígbà tí dípò sì jábọ̀ àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú àwọn aṣojú ìjọba eléyìí tí wọ́n pe wọ́n dábàá àwọn ètò kọ̀ọ̀kan fún àtúnṣe lórí ọ̀rọ̀ ẹ̀ka tó ní sí ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà níwájú àjọ NFF kó tó di pé wọ́n tarapọ̀ mọ́ ètò ìjíròrò náà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀lẹ́ jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la ti máa fọyín pé ààrẹ Bọ́lá Tinubu ti sọ̀rọ̀ ìdánilójú síta fáwọn olùdókòwò nílẹ̀ yìí àti lókè ìta wípé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó fàyè gba ètò okòwò àti àwọn ètò ìtẹ̀ ọwọ́ iwájú fún kálukú. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shetty máa padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé àwọn adarí BRICS ẹlẹ́ẹ̀kejìdínlógún nílùú New Delhi lórílẹ̀-èdè India. Nílẹ̀ òkèrè láti mọ àfọyín pé ààrẹ ilẹ̀ Cape Verde Jose Maria Neves òun ló ti kéde èròǹgbà rẹ̀ báyìí láti tún du ipò fún sáà kejì láti ṣe ìṣàkóso ọdún márùn-ún lórílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí ààrẹ ní ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kọkànlá. Ilé ẹjọ́ ilẹ̀ Amẹ́ríkà ló ti kọ àbá kan àti èròǹgbà rẹ̀ Donald Trump láti dáwọ́ ètò mímọ̀ ṣètò ìdìbò nípasẹ̀ ojú òpó ayélujára ti mail ṣíwájú ètò ìdìbò tí a pé yóò wáyé lóṣù kọkànlá nílẹ̀ ọ̀hún. Inú ìròyìn eré ìdárayá láti máa fòyín pé àjọ FIFA àti CAF ó ní pé wọ́n ti bẹ̀rẹ̀ ètò àbójútó àti àgbéyẹ̀wò lórí àwọn ètò kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú àjọ tó ní sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa Nàìjíríà NFL. Èyí sì lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn lọ́wọ́ alátọwọ́ Kúnlé Olówó. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú @wellz893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú @wellz893fm fanpage. Ẹ lè gbọ́ wa sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellz893.com nígbà tí ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ Olo Edelomori náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga agbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ máa yáṣẹ́ o.

0: ilé kọlé lè tò ká bá rúwú kárálẹ̀ kárálẹ̀ àbí ká kọlé irú léwo lẹ́kẹ́ kọ́ ilẹ̀ wo lẹ́kẹ́ rà tílẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jíjìn tínú omi àbí ti ní ìrà àbí ọ̀gbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọlé kọlé lè tò tí ó máa yànnà náà fún yín.
1: New West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM every Tuesday.
0: Àǹfààní wà fún yín láti bèrè ìbéèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message. Àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní nǹkan kan tàbí òmíì ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò. Bákan náà lẹ lè pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ máa bọ̀ ní.
1: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Ìbàdàn
0: tàbí kí ẹ pé Adékúnlé
1: Speak Louder
0: 0705703 0952 0705703 0952 Ọlọ́run á kọ́lé ayọ̀ fún gbogbo wa o.
2: Kọ́lé ayọ̀ fún mi o. Bóyá mi ò ní sọpẹ́. Bílé aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà búrata. Kọ́lé aláyọ̀ fún mi o. Bóyá mi ò ní sọpẹ́. Bílé aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà búrata. Èmi àkọ́lé. Èmi àkọ́lé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tiwọn. Èmi àkọ́lé. Èmi àkọ́lé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tiwọn. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì àmì ni ẹ ṣe. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì. Lárówó ralẹ̀ ká ṣe sẹ́ṣọ̀n àti wádìí ká ṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́vè bíldìn plan àbí sí ọ̀.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tọ́jọ́ òní tún ṣojú ẹ̀mí gbogbo wa.
2: Ti sìmẹ́ǹtì pàtó búlọ́ọ̀kù.
1: Ìyẹn lórí ètò tá a pè ní kọ́lé-kọ́lé real estate fún gbogbo wa.
2: Nílé bí dúró. Lárówó ralẹ̀ ká gba dọ́kúmẹ̀ntì kan rí ní ọ̀fẹ́ kí lédùn wò.
1: Èní lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹsàn-án ọjọ́ Tuesday ló bọ́ sí ọdún 2026.
2: Kí dúró.
1: Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ wojú aago yín ẹ rí i pé aago méjì ó ti kọjá ìṣẹ́jú mẹ́ta bẹ́lẹ́ńdá báyìí tágo tí yóò bá correct ẹ̀yẹ̀ wò síra wọn. Ìkànnì alálùbáríkà ìkànnì olóríire ìkànnì West Radio 89.3 FM Lolúyọ̀lé nílùú Ìbàdàn ibẹ̀ la wà tá a ti ń dá kékè lókè.
2: Bóyá mi o.
1: Pẹ̀lú ètò tá a pè ní kọ́lé-kọ́lé real estate.
2: Ọpẹ́ mi àpọ̀jù.
1: Adékúnlé Speak Louder lórúkọ tèmi bàbá kọ́lé-kọ́lé bàbá gbélé kalẹ̀ tẹ́ bá ní bàbá feel at home omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni o.
2: Ṣọpẹ́.
1: Èmi lọ́mọ bàǹtà tá a sílé ọmọ wọn lé ọlọ́mọ yọyọ ìmùlẹ̀ kéńké yá àlàmú tòwútò ọmọ tí àbí tọ́fọ̀ já àrán pọ̀n ṣùgbọ́n tí wọn rántí fún lọ́mú tó jẹ́ pé orí ọ̀fẹ́ Ọlọ́run ba ló bá dàgbà.
2: Èmi àkọ́lé o.
1: Bí n bá ń lọ lọ́nùún bẹ̀ ń gbogbo ẹ̀ lóní sáǹpù. Ètò kọ́lé-kọ́lé lẹ́tọ̀.
2: Èmi àkọ́lé o.
1: Adékúnlé ṣe ti sọ pé ṣe ti sẹ́pẹ́ lò ó ṣe ti sẹ́pẹ́ lò láṣẹ ti sẹ́pẹ́ kọ̀lé ṣẹ́yìn ti sẹ́pẹ́ ṣoríire. Èmi ti wí tèmi mi ìmọ̀ ti yín. Ẹ̀yin náà jẹ́ sọ bẹ́ẹ̀.
2: Àmì ni ẹ ṣe.
1: Bá a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ nìyẹn.
2: Mọ́ mi lórí. Àmì. Àmì ni ẹ ṣe. Lárówó ralẹ̀ ká ṣe sẹ́ṣọ̀n àti wádìí.
1: Mọ̀ kí Reverend Babatunde láti ní ìjọ The Rock lágbára Ọlọ́run ọjọ́ mẹ́jọ òun ni ètò yín yóò bẹ̀rẹ̀ sàn-án pẹ̀lú wa níkànnì West Radio. Ẹ ò ní agbára Ọlọ́run bá tẹ́ máa gbọ́ ohun yín tí ó máa já lálá. Gbogbo ẹ̀yin èèyàn ẹ má bínú ẹ dákun ó ní bó ṣe jẹ́ ni.
2: Lárówó ralẹ̀ ká gba dọ́kúmẹ̀ntì kan rí ní ọ̀fẹ́ kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé bí dúró.
1: Ẹnìkan náà tún wà pẹ̀lú mi lẹ́ni tájọ máa fomi jomi torí ọ̀rọ̀ olórin làwọn gbọ́ bí iṣu ṣe kún bí ọ̀bẹ ṣe bẹ́ lẹ́nu tiwọn náà tí àsìkò bá ti tó. Gbìyànjú kẹ́ lọ wò wá níbo ni níkànnì abánidọ́rẹ̀ẹ́ wa tá a pè ní fan page wa at West Radio 893 at West Radio 893 ẹ lọ sí Facebook bẹ́yẹn kẹ́ lọ máa wò ní fan page wa. Ó mọ́lẹ̀ rukoṣo ẹ máa rí wa kìtìkìtì báyìí ní live and direct. Ohun tẹ́ ṣe ni pé tẹ́ bá ti débẹ̀ ẹ̀yin ẹ̀ kàn láìkí ẹ̀ kẹ́ comment kẹ́ sọ ti yín síbẹ̀ tàbí ke tun wa ba wa ma pin ke ba wa share lugun lugun logbon logbon ko se kini ko lo fa
2: bile alayo gan ni wo ope ni apoja mura
1: eni kan na lohun bo lori eto leni bi won ba tete se ton ba ba wa lori eto
2: ege mi lura le kan
1: ki la nse lori eto kole kole a ma nsoro nipa ile oro nipa ile iru ile wo lo ye kako ile wo lo ye kara sile eto si lo da ni abi tinu omi tinu ira tori yan ge abi ti ori apata eto kole kole na lo to be nikan ni west radio 89.3 fm ti o ma yanu na fun wa ni gbogbo ojo mejo mejo
2: iwo ma mi lori
1: ki lo nsele laarin landlord ati tenant e ma gbo bawo ni ise wo le yin se lara ile ati ile egbe na le ma gbo nibi
2: eyan
1: wa je tilers abi bricklayers e je pops part o se se keyin je architect tabi surveyor abi ko tun wa parada ke je pe eyin carpenter ni se yin o eto kole kole wa fun yin ke je welder eto kole kole na ni eto to je ti yin
2: ara wo ra le ka gba document ka ni no face kilebu
1: iru se owo wo ni won se ti a fi le pe o da ko buru emi supply granite ni o abi cement le yin ta abi o je pe aluminum expert o ni eyin kole kole le to tele ko

0: akọrin tuntun.
1: Ah, mo gbọ́ orin yẹn o ga o. Ṣé kìí ṣe Sunday gangan ló ń kọrin kí ara wọn báyìí?
2: Àwa ọmọ ẹ̀ náà là ń kọrin o, kìí ṣe kìí
1: sáré. Ẹ̀yin gangan lẹ kọrin yẹn.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Ẹ lóhun yẹn nísìn kí n gbọ́.
2: Màjò má kọrin tuntun.
1: Bàbá.
2: Màjò má kọrin tuntun. Tí bá ti rẹ́ni bí ẹni èèyàn bí èèyàn bí sísan ní aládé ní yìí ni. Màjò má kọrin tuntun.
1: Ń bọ̀. Wọ́n tó gbàwó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí.
2: Ọjọ́ ti ta sí.
1: Àtòbí ọdún mélòó.
2: 1997 láti bẹ̀rẹ̀.
1: Ok, 1997.
2: Bẹ́ẹ̀ni
1: sọ. Ó ga máa jó máa kọrin tuntun, ó sì dàbí ìgbà pé sàn nìkan. Ṣẹ́yìn náà mọ jó sàn ní jó ṣá.
2: À ń gbìyànjú.
1: Ẹni ọ̀dì 22 ni bàbá máa pé ti yà
2: sí. Lágbára
1: ọlọ́run. Ajẹ́ pé ẹ̀yin náà máa dọ́yé Ondo State lọ sí àjọ yẹn.
2: Lágbára ọlọ́run, gbogbo wa náà la pé láti bí títí lọ sílùú ọba ká bá bàbá celebrate 80 years.
1: Yàtọ̀ sí ti bàbá tó wà nínú àwo tí ẹsẹ̀ ṣe yìí, track wo ló tún wà nbẹ̀?
2: Akọrin fún àwọn ohun tí wọ́n ti ṣe ní performances wọn. So adẹ̀ tún kọrin fún àwọn ọmọ Ondo Ekimogun. Bákan náà ni track kan wà nbẹ̀ tá a kọ last. Ti gúnugún ikú léwe dandan. Wà dàgbà wà dàrúgbó bàbá.
1: Nígbà tí bàbá tẹ̀ ti pé tí ìyá sí ẹgbọ́n kí ló dé. Ọlọ́jẹ̀ kí yóò túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí wọn lágbára.
2: Láṣẹ ilé jùlọ rẹ̀.
1: Táwọn èèyàn bá fẹ́ béèrè fún orin yìí, àbọ̀n fẹ́ rí ẹ̀yin gan, èèyàn fẹ́ ṣèṣílé, àbọ̀n fẹ́ ṣègbéyàwó, àmọ̀ bóyá ẹ̀ bá ń kọrin ṣọ́ọ̀ṣì náà.
2: Kò síbi tá a ti ń kọrin.
1: Nbo náà lè wà yín sí.
2: Orí ẹ̀rọ fóònù wa wọ́n lè pè wá.
1: Sí nọ́mbà wo?
2: Sí nọ́mbà 081-22-76-52-36.
1: Ẹ tún pé.
2: 081-22-76-52-36.
1: Ṣé mi
2: ìtún wà àbí yíyẹ yọkan yẹn
1: náà?
2: Kì í ṣe
1: yọkan.
2: Glue náà wà.
1: 081-082-52-86-85-89. Ẹtún náà pè.
2: 081-082-52-86-85-89.
1: So wọ́n bá pè yẹn yín lẹ́gbẹ̀ẹ́, kì í ṣe bíi PA kan.
2: No, direct.
1: Bóyá èèyàn kan tàbí méjì lè fẹ́ pé nǹkan fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín, eré ètèmi ò rántí láti béèrè. 091-68-93-1000. Ẹ fẹ́ ṣe ìbéèrè lọ́wọ́ Sir Dejisco Adébáyọ̀ and his national beat. Juju beat ẹ pè wọlé báyìí kẹ béèrè ìbéèrè kan tàbí méjì kó tó dé pé àtàtà pèsè kó lórí ètò 091-68-93-1000 àbí 091-53-33-4893. Èèyàn ló ń kọrin bíi King Sunny Adeyé. Ẹnìkan wà lójú òpó yẹn, ẹjẹ́ ń wo. Hello, ẹ káàsán o. Hello. Hello, ẹ ti wà lórí afẹ́fẹ́ o.
3: Ok, a fi Mr. Adébáyọ̀ o.
1: Ok, kí lorúkọ yín mà?
3: Olùkọ́ ni Lady Evangelist Mbólájí Alé.
1: Lady Evangelist Mbólájí Alé.
3: Mo sọ bẹ́ẹ̀ ni, a fi bàbá o.
1: Ok, ma.
2: Ẹ ṣe mọ o.
3: Lorúkọ Jésù Ọlọ́run máa sọ agbára dọ̀ sí.
2: Àmì àtẹ̀yìn náà.
3: Ọlọ́run Adé máa gba gbogbo ògbó.
2: Àmì.
1: Àmì.
3: Ẹ ṣe mọ. Ìlera ẹ̀fọn ìjọba Ọlọ́run àwa tí mo ṣe o.
1: Àmì. Ẹ ṣe mọ.
2: Ẹ ṣe mọ.
3: Iléeṣẹ́ yìí náà máa tẹ̀síwájú o.
1: Àmì.
3: Aláṣẹ tí mo kò sórí ajá tí gbọ́ gbogbo tẹ̀ ń sọ o.
2: Ẹ ṣe mọ.
3: God bless you.
1: Amen. Thank you, ma.
3: Ẹ dá ọ̀sà.
1: Yes, ma.
3: Yes, ma.
1: Yes, ma. Ẹ jẹ́ ń fẹ́ ní ìkan láǹfààní sí 091-68-93-1000. Ẹlẹ́yin kọrin ó dàbí King Sunny Ade ni wọ́n ní bàbá gan fẹ́ ṣe ọjọ́ òbí níjọ́ mẹ́jọ ìní. Orin tí wọ́n wá ṣe fún wọn lè ń gbọ́ yìí 091-68-93-1000 tàbí 091-53-33-4893. Nọ́mbà tẹ́lẹ̀ pèsè báyìí nìyẹn tí ètò máa fi wọlé tí a fi dá yín lóhùn. lojo opo ikanni abanidore fan page wa oun ni ti money baba won tun ti da si eto iya wa adekunle awon na ti won ni mu ki alejo wa daada o won ni tani mentor yin iya wa adekunle ojo christiana lo bere be
2: baba kingson ade baba wa na chief michael ade admiral okay. Dele Abiodun pelu awon baba baba to ku bi baba to ya jagun won po
1: okay.
2: Ti won je bi baba fun wa ta n tele
1: se ti gbo bayi o iya wa ojo christiana won ni awon ti won je mentor awon niyan ojo ni ti wa ni agba olorun ba o ya e pe number yin le kan si tura awon yan le fe ma ba yin soro tabi pe yin fun ode ariya
2: 081 22 22 76 76 52 52 36 36
1: Tabi.
2: 081 52 52 86 86 85 89
1: 89 Alegbe ta ba pe yin gba mi e tun je wa.
2: Eh o.
1: Eshun. Oda, eshun.

0: ọkàn gbogbo wa ni o balẹ̀ ní agbára Ọlọ́run ọba, ọkàn gbogbo wa ni o balẹ̀ ojú òní ti wa, ojú òní ti wa, Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo wa, àánú ńlá yóò fọ̀hún fún wa, àárẹ̀ àánú tó gbà. Bí ó ṣe jẹ́ nìyẹn, bàbá wa Sadi Yusko Adébáyọ̀ òun ni ẹ ti gbọ́ yẹn. Ẹ̀yin náà ẹ pè wọ́n, ẹ pè wọ́n sí orí nọ́mbà wọn. A ṣì wà lórí ètò tá a pè ní kọ́lékọ́lé o.
1: Wọ́n ní aláyọ̀ fún mi o.
0: Ẹ̀yin náà lè fẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ fọ́ sórí ètò. Ẹ rí i pé bàbá yẹn sọ pé táwọn fi wá ni pé ẹ lè fẹ́ ṣèṣílé, ẹ pe àwọn ọ̀rọ̀ ilé là ń sọ. Wọ́n ní àwọn bá fẹ́ kọrin fún ilé kíkọ́. Wọ́n ní àwọn wà ń bẹ̀, àwọn wà ń bẹ̀ fún yín, àbí ìgbéyàwó ọmọ yín gan. Ojú òní tì yín ní agbára Ọlọ́run ọba.
1: Ara tiwọn, èmi àkọ́lé, èmi àkọ́lé o.

0: ni e se
1: aimoye awon eyan lo wa ni gboro aye
0: ton
1: ni ebun kan tabi omi
0: ton
1: to je pe won o ti e bi kita rara
0: ton ba wa so
1: iwe mimo ni ebun eni a ma lana fun ni
0: ati cementi ba to bulok were de were igba mi elo ni le bi
1: ise owo re na le lana fun o
0: igba mi elo ni le bi duro
1: kilo mo se to dabi dan lara ile kiko ile rira
0: ton ni no face kile dun wo
1: abi bo se nlo ni gboro aye
0: igba mi elo ni le bi duro
1: omo ba nti ta sile omo won le olomo yoyo
0: le bi duro
1: ati ra won ti won gbe ile fun awon bo wowo re awon ti okoju osun won to je pe ile pada nwo leyan lori ni ara won kan to je pe onise owo bayi na ni won sugbon to je pe nigba ti won gbe ise fun won ohun elo ikole ti o se oni awon lo nlo ni nigba ti won fe kole ti enikan to je pe mo ni o ba won oga re sise o n ba won sise sugbon nigbeyin igbeyin o wa ru lokan re pe ohun fe ku won ti mu n sin ju lati je ti si ye pe won fun lowo
0: pale alayo fun mi o
1: bo se pe oga to so fun oga pe ohun fe fi ise yi le pe ohun na ti e fe lo da duro la yen wa so pe o so mo lu abi sawon omo daadaa ni e
0: apoja murata ini akole
1: engineer Sam o wole de
0: gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ kọ́ńkọ́lé sára tí wọ́n.
1: àwọn ọ̀gá wa sọ pé kó o tó kúrò lọ́dọ̀ wa àwa náà fẹ́ ṣe é ní orí kan.
0: ẹgbẹ́ mi ló ń ralẹ̀ kọ́ńkọ́lé sára tí wọ́n. ilé tí mo bá kọ́.
1: wọ́n náà fẹ́ kó o bá wọn kọ́ ilé kan kó tó di pé ó kúrò lọ́dọ̀ àwọn ló bá ní pé àwọn ti sọ pé òun ò ṣe kínní lọ́dọ̀ yín mọ̀ kan wọ́n bá wa ṣe léyìí àwọn sì ṣe dáadáa pẹ̀lú ẹ̀.
0: àmì ni ẹ ṣe.
1: ó wá fi lọ àwọn èèyàn náà wọn sọ pé àwọ opportunity lè jẹ fún ẹ láti gba wọn kó wà tí ó kó owó tí wọn náà bá lè kó lára wọn.
0: wọ́n bá wa ṣán gbé gbàgbé.
1: wọ́n wá fún un ní àwòrán ilé àti irú ilé tí ó kọ́ ló bá wọn ní kí ni estimate ó bá fún wọn ní estimate ó bu owó ga síbẹ̀ ó bu ga dáadáa.
0: ìgbà
1: tí mo ti mọ̀ pé last chance òun nìyẹn.
0: káró owó ra lé.
1: ìgbà tó wá gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ni. Wọ́n fún un lówó ó sì lọ ra material ṣùgbọ́n kò ra eléyìí tó jẹ́ ojúlówó àwọn yẹ̀bùyẹ̀bù ló ra eléyìí tí ò gbé wọ̀n tó. ibi tó yẹ kó ti lo báàgì sìmẹ́ǹtì mẹ́wàá ó lo báàgì márùn-ún péré.
0: èmi ń kọ́.
1: ibi tó yẹ kó ti lo M16 irin ó lo M10.
0: èmi ń kọ́. bàbá.
1: wọ́n ṣáà ń yẹ̀ síra wọn yẹ̀ síra kí owó tiẹ̀ lè pọ̀ kó lè rí géènì rẹpẹtẹ. tí ì sì ṣe pé wọ́n tún ní fún lówó iṣẹ́. àti aṣe ní ṣera ẹ̀ ní.
0: bóyá mi.
1: làwọn ará bíi bá dájọ́ sọ̀nà pé tọ̀ nígbà tí bá wọn kọ ilé ìtílé ti dúró rekete pé ọjọ́ báyìí ló kúrò lọ́dọ̀ àwọn àwọn sì ní ìnáwó táwọn fẹ́ ṣe ń jọ́nà.
0: bàtà.
1: torí náà àwọn fẹ́ kó o kó gbogbo ẹbí rẹ wá ìyẹn tí í ṣe ọmọ àti ìyàwó ipe kán lè wà bẹ́ẹ̀ ṣe àjọyọ̀ ipe àwọn gan tún ṣe ọjọ́ òbí lọ́jọ́ náà.
0: ilé aláyọ̀.
1: pé lára ẹ̀bùn ọjọ́ òbí wọ́n wá mọ̀ sínú wọ́n mọ̀ síkùn.
0: àpò ọjà.
1: nígbà tí ọjọ́ yẹn pé wọ́n wá gbìyànjú láti fún fa kọ́kọ́rọ́ ilé wọ́n fà lé ọkùnrin tí ó ń bá wọn ṣiṣẹ́ wọ́n fà lé lọ́wọ́ gẹ́gẹ́ bí pé tọ̀ ẹ̀bùn ọjọ́ ìbí táwọn fẹ́ fún ẹ rèé o. ilé ìwà jẹ́ ilé orí òkè.
0: àti wọn.
1: ilé ìta ń pè ní upstairs.
0: tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì.
1: bí wọ́n ṣe fa ẹ̀bùn lé lọ́wọ́ báyìí wọ́n bá fi òun àti àwọn ẹbí ẹ̀ àti ọ̀rẹ́ àti ojúlùmọ̀ wọn fi wọ́n lẹ̀ ńbẹ́ làwọn bá kú ńbẹ́ pé tọ̀ ó ṣeun o àwọn ti fún ní táwọn fẹ́ fún.
0: kálẹ̀ ká ṣe sẹ́ṣọ̀n àti wàhálì ká ṣe dọ́kúmẹ̀ntì bí.
1: ó jẹ́ aláyà ẹ̀rú báyìí pé òun nìkan tán ẹ̀bùn tó tó yìí ṣùgbọ́n ìbànújẹ́ kún ọkàn ẹ̀ nítorí pé ó mọ̀ pé àwọn materials tí ò gbé wọn lòun fi bá wọn kọ ilé yẹn nítorí ìmọ̀tara ẹni nìkan.
0: wẹ́rẹ́ dé wẹ́rẹ́.
1: kí ló wá ṣẹlẹ̀ ní pé nígbẹ̀yìn gbẹ́yìn kò pé bí àárín ìṣẹ́jú bíi mẹ́wàá tí wọ́n ti ń da nǹkan sáyà tó ń jẹ tí wọ́n mú ṣàṣìdẹ́rùn wọn gbọ́ tí ilé ń sọ kòkòkò.
0: wẹ́rẹ́ dé wẹ́rẹ́. ìgbà.
1: bí lè ṣe dàwó nìyẹn ló bá wó. ó bá wó pa ọmọ ìyàwó àti lára àwọn tí wọ́n bá wá síbi ìnáwó òun nìkan ni ó dáyọ fódáńbẹ̀ gẹ́gẹ́ bíi tiẹ̀ bíi tiẹ̀.
0: èmi ń kọ́ bàbá tó.
1: ó wá wò pé fúnrara òun lòún di ẹ̀bìtì lé ilé ayé ara òun lórí. ìyẹn ni pé tó o bá kójú òṣùwọ̀n nǹkan ẹ má fojú kòkòrò kùn. kọ́lékọ́lé ni ètò ní kọ́lékọ́lé.
0: kì í ṣọpẹ́.
1: nìkan ni west radio ìkànnì alálùbáríkà ìkànnì olóríire 89.3 fm.
0: kí ni àpọ̀jà múra tán. wọn ní aláyọ̀ fún.
1: Bí àsìkò yẹn ń lọ díẹ̀ díẹ̀. Ọ̀rẹ́ wa ara ńlá ẹ àwọn náà wọ́n máa ṣe tiwọn lọ́ọ̀tọ́bà wà ní agbára ọlọ́run ọba ẹ arí tí wọ́n lè nìbọn àti ìrẹ́ wọn.
0: Ọpẹ́ ni àpọ̀jà ń múra ta.
1: Pásítọ̀ Adémilúyì ni mò ń dárúkọ yẹn o.
0: Èmi akọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tiwọn. Èmi akọ́lé. Èmi akọ́lé.
1: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé lórí ètò léni ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tí ẹ pè wọlé tí ẹ̀ dá wa dá bùkátà wa tẹ́ ẹ bá wa dá sí.
0: Àmì.
1: Ìyá wa lé láti Olúyọ̀lé nílùú Ìbàdàn. Ẹ ṣé o, ìránṣẹ́ Ọlọ́run àlàyé ní ojú òní tìyẹn ní jábọ́ iṣẹ́ ìránṣẹ́ yẹn máa tẹ̀síwájú.
0: Ẹ ṣe.
1: Bákan náà ni Abdulmaruf Àtàndá, ìyá wa Adéwùmí láti Lẹ́bú, Mojí Badmus láti Odò Ọ̀nà, bàbá wa Ayéko Tọ́ tó fi mọ́ bàbá wa Gbẹ̀ngà A Sunny Gas Ẹ̀ṣẹ́ àti Adéníjì Fọláṣadé, gbogbo yín ni mo kí ọkàn yín ó balẹ̀.
0: Táwọn owó ra lé, tágbá dọ́kúmẹ̀ntì, kán ní Nọ́fẹ̀, kí lédùn wò, kó o ṣe rí, wẹ́rẹ́dè wẹ̀rẹ̀, ìgbà mélòó, nílé fi dúró.
1: Àwọn kí àlejò mi náà Dèjísíkò Adébáyọ̀, ẹ bá fẹ́ pé Dèjísíkò Adébáyọ̀, nọ́mbà wọn nìyí o 081-2276-5236 tàbí 081-5286-8589
0: Wọ́n lé ayọ̀ fún mi o, bóyé mi ò ní ṣọpẹ́.
1: Bí n bá ti kúrò lórí ètò ní ìsìn, wá ń dìgbò lẹ́ẹ̀mọ́ agbọ́ pẹ̀lú bàbá wa Chinna Ẹ̀mábìnú.
0: Ayọ̀ fún mi o.
1: Múnà Chizu ṣe jàre.
0: Bóyé mi o.
1: Chukwe mi Kamina Chizu ẹ máa ṣe gbogbo kwenu máa gbọ́ àwọn èdè yẹn. Èmi ò gbọ́ dáadáa ni bá sọ sí yín.
0: Ní
1: bá sì sọ̀kan ní ìsìn ẹ sọ pé kí ni ọkùnrin tó ń sọ yìí. Mi ni Segregation for Diversity no section can be racumatically be innocent without touch.
0: Èmi akọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára sí wọn.
1: Lórí ètò kọ́lé-kọ́lé,
0: ọba
1: máa gbàgbé 29 September, ẹ wá fi orúkọ yín sílẹ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ kan tàbí omi lára ilé kíkọ́ ilẹ̀ rírà building materials dealer àbí supplier paint ilẹ̀ yín ṣe welder níyín architect ní surveyor níyín ẹ̀yin jẹ́ POP expert tàbí tilers ó ṣe kẹ́ máa ṣe scaffolding àtàwọn iṣẹ́ míì bẹ́ẹ̀.
0: Sọ́ba wa Sọ́gbó, Gbàgbé Foundation, Papò Bíríkì.
1: Alálu Million Expert lẹ́yìn. Ẹ máa bọ̀ kájọ fi òye bóyẹ. Àwọn opportunity kan wà ńbẹ̀.
0: Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́.
1: Ẹlòmíì sólà ní iṣẹ́ tiẹ̀ lára ilé. Títí di ọjọ́ mẹ́jọ tá a pàdé lórí àkọ́tún ètò tá a pè ní kọ́lé-kọ́lé real estate fún gbogbo wa tẹ bá ní ilé tàbí ilẹ̀ tẹ fẹ́ tà tàbí èyí tó wù yín lára ilé tí a dárúkọ lórí ètò yìí tàbí kẹ̀ ẹ̀yìn ní iṣẹ́ ọwọ́ kan tàbí omi tẹ mọ̀ ń ṣe ẹ̀ ń supply granite àti bẹ́ẹ̀ lọ. Ẹ wá tún ní ìmọ̀ràn tẹ fẹ́ fún wa àbí àwọn ilé kan wà ládùúgbò yín tẹ fẹ́ kí a bá yín gbé sí gbangba. Ẹ pe nọ́mbà mi 070-573-0952 Nọmba tèmi ni Adékúnlé Speak Louder Bàbá Kọ́lé-kọ́lé òun lorúkọ tèmi 070-573-0952 Mo kí bàbá wa Reverend Babatunde tí ó jẹ́ pé ó yẹ kí ìrìn àjò wọn kó bẹ̀rẹ̀ lórí afẹ́fẹ́ lẹ́nu ṣùgbọ́n lágbára ọlọ́run ní ọjọ́ mẹ́jọ wọ́n darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun o, ilé tá a bá kọ́ kò ní wó mọ́ wa lórí o. Títí di ọjọ́ mẹ́jọ ọ̀hún, àánú ọlọ́run yóò fọ̀hún fún wa. Ó dàbọ̀.

0: ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì àmì ni ẹ ṣe. Láwọn owó ralẹ̀ ká ṣe sẹ̀ṣọ̀n àti wàádìí ká ṣe dọ́kúmẹ̀ntì bíi survey building plan àbí CFO àti agreement tán bá wa ṣán pé.
1: Ìfilẹ̀ ẹ̀ mọ́ ìlú kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

tèmi tọpẹ ọlàwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbẹ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣe ìfilọ́lẹ̀ ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ni nímọ̀ ẹ̀rọ olóṣù mẹ́fà fún ìrólágbára 2,000 ọmọ orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ṣe àtìlẹ́yìn fún àlàkalẹ̀ ètò ọlọ́gọ̀rún ọjọ́ ìrìn àjò afẹ́ fún àǹfààní ọrọ̀ ajé 100 billion dọ́là.

ẹ̀ka alága àjọ ọ̀hún ìyìn amòfin tó ti fẹ̀yìntì. Adéròhunkẹ́ Adéremi tó fi léde lónìí. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé iṣẹ́ àkànṣe ọ̀hún.

lórí ìwé àkọọ́lẹ̀ náà lónìí nílùú Abuja. Akọ̀wé àgbà tó tún jẹ́ ọ̀gá pátápátá fún àjọ CAC ìyẹn Hussaini Magaji ló ṣe àfilédè pàtàkì ìgbésẹ̀ yìí fún ìdánimọ̀ àwọn tó ní tàbí tó ń.